0: àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Stay tuned to 32 FM 94.9.

0: ba wi fo me ni agbo e pari ewo
1: ohun emi ba jo mo se bo mo eni ni
0: wa omo ni o
1: okay
0: so bi nkan lo
1: bi omo ni mi omo ni mi omo ni mi o ti ye mi omo ni
0: mi bo mo melo gbogbo ara e
1: ah omo ni mi
0: anjo gan won ba ka ta ka gan bi mo
1: e ma binu ma
0: ewo ngbo won da da
1: ma mi ma binu ma
0: ara nkan ti mo so fa buro re apari ni iyen krista ah fat o ga pele eyin omo yi sha o be na ni peter lasupo o ne igboran gbogbo yin patapata mo si roti awon omo yin na ko yin ti mi tene a ma fun e lo nje kolo mo pa na fe assalamu alaikum warahmatullahi wabarakatuh
1: wa alaikum salam warahmatullahi wabarakatuh
0: loruko ti baba to ma ti temi mimo je nta ba fo gbo lo gbo gbo o
1: nta fo gba lo gba ngba agbagba tun lo gba ngbo pe
0: osuri
1: o dudu ati funfun
0: lo se woru pe jara won niyan nta baba ti wi loni o da se e ni rare o e ni yoro e ni pinyinke e ni waste loru buruko ni se gara nta fe mi ati e ni lucky e ni godo
1: e ma mu meleki
0: e ni yonu be ba ti wa nlanu ba a le mo gbo nje enu yo si mo so kale so fun wa gba alasi oru gba eni to lo jesu oluwa wa
1: amen
2: jesu odo ma ti de bi
1: nkan o ti bere
0: agu odu o
1: ajana ke bala re pelegun bi bala la baba re gbe
0: lo jori re
1: olemi npe
0: o
1: je doju bo
0: o
1: gudi mejo le le di
0: sori re
1: do sori re
0: yo
1: yo ba go gba
0: yo sori re
1: jore ni
0: yo o mo mi do
1: aku odun o
0: asope ile ino ni jasimo kabiyesi si ti jawe aki wowo pe gbogbo awon ti mo sasa be gboju pe o ba ti dasi ku egun to se mi lodun to lo odun ina le mi na lo re egbesan abebeya pe sobu oni sobu ki won la re ja kabiyesi ni ah
1: o fe nu fe abi abebe
0: kabiyesi o kabiyesi olubadan ti le badan kabiyesi ni eni owo ofin ba te ah yo jo lamba pa nwaju da ofin olubi npe fatoye lo ko mi e ka ro e ka bo sori iroyin baba fendo
1: emile kunle faniyi ifara tv computer adafa oje niyi ni laaro yi o
0: ah oje bi npere
1: oje
0: bi npere oje bi npere
1: oje femi na wa nkale ba wa nu
0: be ni
1: awon la tokun
0: be
1: atokun oje
0: atokun oje alori ofe si iwe iroyin vanguard to bota laaro yi
1: iwe iroyin the punctual lowo mi
0: eh bakun na ni iwe iroyin the nation o na jade si gboro
1: the guys am wa nbe pelu
0: eh ni gba believe pe iwe iroyin daily trust o na bota
1: tebo wa nbe na
0: all right okay let's bere sni counting as in pe e je ma ka won iroyin e to bota laaro tuni e je lo ni tarata ninu iwe iroyin vanguard bi won ti ko laaro yi ina lawo ka won ni ile ise are orilede wa Nigeria won na ni won ti fesi oro pada iyun ofun pizza obi e to so wi pe are Bola Ahmed Tinubu bi lo ba se gbe eyan si mo gbe lala bi kini yo ba ye yin mo e wa gbodo ko we fi po leke le sari orilede Nigeria mo ni abi soran bonbon ti bo ni nkan mi nbe leyin ku dele oko re ni
1: bi ebi ti o ba sa pera
0: eyan fe nbe leyin ni iwe royin vanguard ina loko royin amo won pe ile ise are fe si oro eyin ifa sorry eh egun
1: oje
0: oda
1: oje toju bo
0: egun kule egun kule egun kule karoyin wo
1: ya ya ni oju iwe kedogun iwe royin bi tribune ibe na ni esi ti ile ise are fo kina ni won so won ni ewo sheri igbogbo osore yi to ba orilede wa Nigeria eko di koko ni ke ma se bi ologin sheri ke se bi are Tinubu nitori pe ko ba orilede Nigeria ni po to rorun ati wi pe awon idojuko loloko ojo kan ni eke to ilera eto abo on dojuko orilede ke ti se oni na ni o ti bere ati pe ni abe isakoso Tinubu idari re se daada gan o se daada dada eyi to niye oni e ma wo se ri awon igbese eto to ati tuye oni na lo ti fi lole lati je keto abolede wa Nigeria ko gbori dada bakana to tun so pe ogologo awon eyan ni won ti dola ti won wa ni amo ti won mu ni gbekun ati pe opolopo awon agbesumo mi ni won gbeku je lowo ebora won wa ni pe se ri nkan ti Peter Obi so yi ere mo de ni ko ndi do yo se wa ko lepo le
0: okay
1: awon to je pa e gangan ni pe awon mo to nbo wa de ba
0: pe ni
1: Peter Obi
0: okay oda ko si yonu won ti ko royin awatika bi we royin Vanguard bo ti se ri royin ogun loju iwe kejo ame mo wa gbo won wi pe lori oro eto abo to me lorilede Nigeria to domi abo won ni eni opon opon yonu eyan to ru oru jangban kadada ko ba wa je ki omi eto abo ko toro won lo se ni laanu nitori pe eyan meji le logun logun ekuru je lowo ebora be na lo goro awon eyan won ni won farapa iyun ni pele plateau back na oni so wi pe iwode ife wonu won pe o tun gba lu badan kan Neba mu pelu isele iwa ijinigbe ni iroyin e okun kekeke o bi won ti ko na la wa si nka won wi pe nje je le gba wi pe awon osise leka eto lera to fi mo awon iko osise eleyi ti nbe nigbanu eto abu won lawon na nbe lara won ti won padanu emi won won wa ni e won wawo ni owo won ni awon agbeboja bi esu awon tun lo rin esose leyi to si je wi pe inu fu ayafu Wani na ni sele ohun lo da sile iroyin mi na tun re leka itu abo gege bo ti je pe awon agba daada oni wa nilu kori omo tutun ko lo re wa won wa ni awon bishop ninu ijo aguda ta mo si catholic awon na soro wi pe ibi ti nkan lo yi lori oro itu abo o ye ka tete tun san bante wa ko duro re ka si papin igbiyanju lati le ri pe itu abo o fese mule lorilede wa Nigeria tori pe gbogbo ntin sele yi ko dun mo wa ninu o iweroyin Vanguard na lo ko iroyin ohun to kun kekeke be ba wa fe seri iroyin oju iwe karun ibe lekun rere nlo wa
1: so lori eto aborilede wa Nigeria ni tori pe ti o ba ti reja enikan ki la ati pe igbese kole ba le dandan yi ti won gbe to wa diva fun idasile le ise olopo opa ipinle wọ́n ni pé àwọn gómìnà ni pé àwọn náà fẹ́ ní ipa èyí tó lórin kí wọ́n sì ní kí wọ́n sì jẹ́ kí àwọn náà ní agbára lórí ìgbésẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún bí ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà bí wọ́n ṣe dábàá ìgbékalẹ̀ òfin àti ìlànà ń tẹ̀lé èyí tó yẹ wà fún àwọn gómìnà nínú ìgbésẹ̀ ètò ààbò ọ̀hún bákan náà ni wọ́n tún dábàá àwọn ìlànà ń tẹ̀lé lẹ́yìn tó yẹ pé ìgbésẹ̀ láàrin ọlọ́pàá ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ yóò fi di mímúṣẹ àti ìgbésẹ̀ ìlànà owó dá àti ìgbésẹ̀ tí yóò ní í ṣe pẹ̀lú bí nǹkan ṣe rọrùn bákan náà ni wọ́n ní pé àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti ọlọ́pàá tó jẹ́ ti ìjọba àpapọ̀ tán náà wá wò pé àwọn fẹ́ darapọ̀ mọ́ ti ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n ní pé kò sí wàhálà o bẹ́ẹ̀ ni wọn ò sì ní pàdánù àǹfààní èyí tí wọ́n ní lásìkò ìgbà tí wọ́n ti ń jẹ ti ìjọba àpapọ̀ tí wọ́n wá tún di ti ìpínlẹ̀ padà ìròyìn bẹ ni ojú ìwé kejì ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí.
0: Lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ bí wọ́n ṣe kọ̀ròyìn wọ́n tiẹ̀ pé ìjọba ìpínlẹ̀ Zamfara àwọn náà ti ń pẹ́ láyé orí ìwọ̀n ọjọ́ o pé káwọn lọ rèé mọ́ ṣèdúnadúrà pẹ̀lú ikọ̀ àwọn adàlúrú báńdíìtì èé ti rí kọ̀ gbàyè tẹ́ ẹ ṣe wọ́n sì pé bá a ti ṣe ń làáwí ẹnìkan ò kúkú ní ìyànà rẹ̀ lódì bíròyìn ọ̀hún bó ti dúró lápá ti bẹnu àmọ́ ẹ máa wá gbọ́ lórí ọ̀rọ̀ ìgbẹ́nu sókè àwọn nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ìjẹ́ ẹjẹ́ lè gba bìlífù wọ́n ní àwọn ọmọ ilẹ̀ yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ńlọ́jẹ́ wípé wọ́n ti sọ ṣọ́ọ̀bù wọ́n ti sọ dilé wọ́n ní ẹlòmíì ló ti di
1: ọ́fíìsì
0: wọ́n ní àwọn ọ́fíìsì oná ní kálukú yà rọra sọ di yàrá wọ́n ní kódà tó fi mọ́nú mọ́tò ó ní kálukú sùn ẹlẹ́dàá bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ síwé ìròyìn the guardian láàárọ̀ yìí
1: wọ́n ti sọ wá dọ̀wọ̀
0: ìròyìn ilẹ̀
1: bá ṣubọ́wọ́ ní sùn
0: àwòrán yẹn ńbẹ níbẹ̀ gbagada ni gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ tí ó sì jẹ́ wípé ńṣe náà ni àwọn èèyàn ò ní wọ́n sọnú mọ́tò di bẹ́ẹ̀ di wọn wọ́n pé wọ́n ń sùn síbẹ̀ ẹ wo nǹkan bẹ́ẹ̀ náà rèé ẹ wo lójú títì kẹlẹ́dùà kó ṣàánú wa wọ́n nínú mọ́tò ó ti di bẹ́ẹ̀ di o bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀bù ó ti dìbì tí wọ́n ń sùn sí àmọ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa Facebook YouTube àti Instagram @32FM949 fẹ́yìn ẹni ẹ tẹ̀lé wa ẹ láìkí wa ke follow wa ke wa ba wa salaba pin re e chem chem bi oju ona
1: so ile lati o ti niyo to ba data la we yon mo wo pe iru kire o ti to pa je oyede wa Nigeria orile to lakun lakani to si nso fun wara atuyin ijoba apapo orilede wa Nigeria soro won ni pe yepere ko le kwasi o nse mo wi pe awon wo lati ile okere ti won lo bi egberun lona ogorun ni ye ati awon to je pe won mo bi ti won dagba mo to je wi pe ilu won o faro ti won fori pamo si orilede wa Nigeria wa nkan rorun sise yi to lari won ni pe on ni won be orilede wa Nigeria bayi ka mo fenu atekun orilede yi won ni oju iwe keje iwe iroyin punch ibe na ni iroyin na wa
0: oda
1: awen bi egberun lona ogorun awon ile oke ni won tun wa sodo wa won wa nkan rorun wa
0: eh
1: ni wa da
0: duro na
1: da
0: ta ba ni tanra wa nkan rorun be lorilede
1: opo
0: sugbon olodumare ina ni ko se gba mu omi ni ko se rolu tori ko mi to wo mi omi o to mi la jan wedo
1: to ba bonu osunso
0: ba ja ba wo mu okun ko ni wale mo adada to fi nkan de a lorun bayi to tun wa komo pe gba ti onje fun ani ijoba apapo orilede Nigeria soro ke le mo wi pe abia mo ni joba tin be loroye iwe royin the nation kon royin oni nkan la ji o se won ni kila wa ade
1: ti
0: nilu wa owo cement o ri pe mo ko lu ni mo kan ni why is apple ni bo ni sa lo kini ohun si an fo fere fere fere ijoba apapo ni no objection my lord be na ni ile ejo so pe objection sustain awo le gba awo le faramo ijoba apapo ni ibo la won ti ma wa wo nitori wi pe owo cement e to gbenu soke won ni ibi to wo re to de duro yi le faramo ni o bi won ti koro yen loju iwe keji iwe keta ni enu mi ago ninu iwe royin the nation eh mo owo jare ni tin lole ama iwe royin vanguard wa gbe loju iwe kesan bi o ti foro ran wu mai won wa ni pe bo ba ti dojo kini osu keje iyan wa nse mi e wo won ni joba apapo so wi pe ile ise awon ti won je awon ti won produce
1: cement ti won se
0: e wa han e wo e je soro kilo de kilo sele a ma dinku ni
1: o ti ba fi subsidy sori ti e na site mi ma ete pari e
0: awa ta wa ti rowo ra le nko
1: a ba yin ko sojo fufu ni a fi ma to fufu na
2: e lo substance
0: so we da fun yin ti mo si ni sonu odo substance ni
1: dade ina emene
0: substance emi na mo wi pe okan mi bale pelu substance
1: online ko fi be lugun odun nkan kan le se
0: de
1: so ba se woran ni ran wo ni ta ba bo si oju iwe kefa iwe royin tribune to jale laaro yi wọ́n ni pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti pàṣẹ ọ wípé àwọn ọmọ dọdẹ àwọn èèyàn tí wọ́n ń kó gáàsì yẹn pamọ́ àwọn tí wọ́n ń dorí rẹ̀ gba bòmíì lórí wípé ó ṣe wá fòfẹ̀rẹ̀ báyìí tí owó gáàsì wá fòfẹ̀rẹ̀ tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá dáná jẹ́ báyìí omi lójú ni nítorí pé igi ni wọ́n ń lò ẹ̀ẹ́dúgùn ọ̀ṣẹ́ tọ́mọ́ ṣùgbọ́n báyìí ìjọba ni pé àwọn ọmọ dọdẹ àwọn tí wọ́n ń kó afẹ́fẹ́ gáàsì pamọ́ tí wọ́n tún ń gbé lọ sáwọn orílẹ̀-èdè míì yàtọ̀ síbi tó yẹ kí wọ́n tà sí lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n bẹ ní ojú ìwé kẹfà ìwé ìròyìn tribune tó jáde láàárọ̀ yìí.
0: mo kọjá àyè rẹ àwọ̀lúmọ̀tẹ́
1: wọ́n
0: pè wọn ara rẹ̀ lọ́mọ ẹ̀jẹ̀ ń lọ sílẹ̀ òkèèrè ní agboolé wa kejì lọ́hùn-ún

Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ omi ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ omi worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkangbè ètò náà, gbélé gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tí lẹ́kọ, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn màwúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀ ló ń ṣọ̀dàn, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó ń mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa, gbogbo yín la kí ẹ lẹ́ o.

aláboyún kan o lọ sílé ìwòsàn o fẹ bímọ aláboyún yìí oníṣẹ́ ibojì ojí mi ni ọkọ ẹgbà mi o máa ń dá oko ìyẹn ọkọ ẹ tí ó lọ sílùú òdì kejì láti lọ dá oko ta ní kàpọ́nbélé ni wọn àti ọkọ ẹ ìyẹn aláboyún tí mò ń sọ yìí owó ò sí lọ́wọ́ wọn fẹ̀kàntẹ́lẹ̀ ìyàwó gan oníṣẹ́ kan pàtó lọ́wọ́ ilé olóúnjẹ kan ló ti ń bá wọn dáná ó má wọn fọbọ́ bẹ́ẹ̀ ó tún ń bá wọn palẹ̀ mọ́ aláboyún yìí ni wọ́n ń pè ní yídíá yídíá ló kọ tí ìyá àti bàbá ẹ̀ sọ o yídíá ó bá lọ sí hospital ó fẹ́ bímọ ọkọ yídíá kò dẹ̀ sí nílé gbogbo nǹkan ọmọ tó yẹ kókó kò kó lọ́wọ́ kò mú nǹkan kan délé ìwòsàn yìí ṣe ló ń tẹ́wọ́ pẹ́ aláàánú kan ló kó gbogbo nǹkan wọ̀nyí fún aláàánú ìwà jẹ́ nọ́ọ̀sì tó ń ṣiṣẹ́ nílé ìwòsàn yìí o dùgbàdùgbà wọ́n gbé yídíá tù wọlé ìgbẹ̀bí níbi tí ó ti bímọ kò pẹ́ kò jìnà ọmọ jáde wọ́n ní kò tí ì tán ọmọ tún kù ń bẹ̀ nígbà ó yá ọmọ kejì náà mọ̀ tún sọ̀kalẹ̀ o àwọn tó ń gbẹ̀bí fún yídíá ní ó mọ̀ dàbí ẹni wípé ọmọ mọ̀ tún kù níkùn yídíá lọmọ mí bá tún jáde níkùn yídíá kàyéfì emi lè yí ná

mélòó ni kí n kà nínú ẹni tó bímọ tán tó lọ gbé ọmọ náà sọnù sákì tán ẹlòmíín abímọ tán a lọ gbé jù sẹgbẹ títí tàbí níbì kan àwọn míì yóò wá gbé ọmọ yìí níbi tó gbé sí tí wọn ó gbé lọ fúnjọba tàbí kí wọn ó gbé lọ sílé ọmọ tí ò níyà ẹni ọmọ bẹ́yìn ó ṣe bímọ tán tí ó wá lọ gbé ọmọ náà sọnù ibi tó ju ọmọ náà sí tọwọ́ àwọn òṣìkà ẹ̀dá bá lọ tí ọmọ náà ń kọ́ àní níbi tó ju ọmọ náà sí tọwọ́ àwọn afiniṣe tutu ọ̀la bá lọ tẹ̀ ń kọ́ làwọn ọ̀pá gbé tí wọ́n dẹ̀ lọ lu ọmọ náà fẹ́ tutu ọ̀la àwọn kan lóyún wọ́n ń ṣayún tí wọ́n ní dànù tàbí kí wọ́n bímọ náà tán kí wọ́n wá lọ gbé sọnù ibẹ̀ làwọn míì ti ń sunkún lójoojúmọ́ wípé àwọn ò ní oyún láti ìgbà tí wọ́n ti délé ọkọ àbí ọ̀kan nínú wọn ló

0: àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Sọ̀rọ̀ ni kò ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bari bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Southsand Property òrùlé fòtẹ́rùtàn.
3: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a troupe. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
4: Guy, we don't need talk since. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
5: Oh boy, you don't talk. How bad? You know the tire.
4: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
5: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
6: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
7: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
6: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
6: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
8: Offer valid while stocks last.
6: Me and Maggi, so good together.
9: Gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. Torí pàlàyé inú rẹ̀ ní ṣe lọ́dà bí ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló ti mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ sí àràṣàrà òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá àdì bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kò lé tí ó sì gbé yọsọ ń bẹ̀ láti wá ara ojúlówó òrùlé jẹ̀rá àdì lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited. Sojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà. Fún iléeṣẹ́ tó ń ṣe Gerard Roofing System tó jẹ́ stone coated látòrílẹ̀-èdè New Zealand. Tó wá pẹ̀lú warranty àádọ́ta ọdún gbáko lọ́ọ̀ṣẹ́ nílò láti dààmú lọ.

0: Express. Opopona Marosi Ojo ni Louis Baden wa Kalesi. 081-8548-1113.
1: Ma wo mi bi mo se fe yin
2: mo n ba ka ti tu efe
3: 32 FM 94.9
4: Gbọlẹ́gbọ́lẹ́ léyìí tẹ́ ń gbọ́ yìí o pẹ̀lú Kọ́ládé Alábí ọmọ ọba lóde òṣogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ wò ẹ já lọ gbọ́ ṣẹlẹ̀ gbáńkọ gbìn fún tèmi eléyìí tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí ni mo pè ní ẹ̀bùn ìgbéyàwó ó dáa ṣé ká mú lélelélè ni àbí ká mú lẹ́lẹ̀ lẹ́lẹ̀.

bẹ̀bẹ̀ bí ní ohun òbínú sí màmá o ìdí ni wípé mo mọ̀ wípé èṣù ló yá wọn lòun tí ẹ̀mí-kẹ́mi fi gbé wọn wọ̀ láti fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àmínà wípé kí wọ́n ṣe mí níbi àbẹ̀bí ní ah my god àmínà ọ̀hún ó sì wá síbi ìgbéyàwó wa o tó tún náwó fún mi tó dì mọ́ mi láìmọ̀ wípé ọ̀tá mi tó ń wá ìṣubú mi ni àṣẹ ohun tí wọ́n ń dúró dè ni wípé kí wọ́n gbọ́ pé mo ti kú kí wọn ó lè máa yọ kí wọn ó lè máa jó wípé àwọn ti ṣẹ́gun ọ̀dá wọn ṣùgbọ́n olúwa ò fi mí sílẹ̀ jésù mi dúró tì mí gbẹngbẹn ni kò fi mí lé ọ̀tá lọ́wọ́ ọpẹlọpẹ jésù ọ̀hún náà ni ò jẹ́ kí n ti di ẹni àgbégbin àbẹ̀bí kúnlẹ̀ bí ọkọ ẹ̀yọ̀ mí ó ní èṣù ló yá màmọ́ lo ló jẹ́ kí wọn ó ṣe n tí wọ́n ṣe ìgbà náà ni babalẹ́gbà ṣẹ̀ṣẹ̀ wàá kọjú sí yọ̀mí tó ní wọn mọ ìwà jókòó ó ní wọn yọ̀mí ó ní sọ mọ̀ wípé àkàndá èèyàn niwọ àtìyàwó ẹ tẹ́ ẹ jọ jókòó yìí ni ó ní sí yọ̀mí ò mọ̀ wípé àkàndá èèyàn lòun àtìyàwó ẹ yìí ni ó ní tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọn ì bá ti kó sí páńpẹ́ ayé o.

0: QFM 94.9. I'm sure that would be a bad
1: thing. Àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Àmàlà dúdú, àmàlà funfun, àmàlà tó fẹ́lẹ́ bí etí ní ṣàwẹ̀wẹ̀dù tó yọ̀ kùlùlù. Ọ̀rẹ́ ìmùlẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ẹran tó muta káàsà ẹ̀kú àmójúbà.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.

0: Gary Kivo, 3-in-1. O mini koloku kofi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: Amala dudu. Amala fofun. Amala to fele bieti. Ne shawewe du to yo kululu. Ore mo legbe giri. Pelu eran to muta. Kasa. Eku oju lona.
4: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
5: No point back. Àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
9: Adé dada aláwọ̀ funfun. Ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀, àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kìí fi ṣàkìí ṣeré, pẹ̀gìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán. Pánlá a máa mú ìrìn àjò rẹ̀ ya kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ. Máa jẹ àmàlà kó o sì lókun tó jíire. Ẹ kú ojú lọ́nà.

0: gbadá wa ara ìlú gangan bá ń dìbò tí èsè báwo lóṣèlú gangan lónìí ká tó lè lọ́rẹ̀ lọ bí ìbò ọ̀dọ̀ wa àìjẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé owó tí wọ́n lọ́jọ́ ìdìbò yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gbowó ṣáájú ọjọ́ ìdìbò àwọn ti máṣíṣì ẹ̀ lè rí ni ọlọ́pàá ọgbà tiẹ̀ kò tó dọjọ́ ìdìbò lọ́ọ̀yọ̀ ọgbà tiẹ̀ kò tó dọjọ́ ìdìbò oníròyìn ọgbà tàbí ìgbàba tẹ́nìkan bá ń gbé mọ́tò fún oníròyìn ṣé ọkàn tí ọ̀dà ń pọn oníròyìn àti ọkàn tí ọ̀dà ń pẹ́ tó gbé mọ́tò fún bẹ́ẹ̀ kọ́ lé fẹ́lòmíì jẹ́rẹ́ lómi mẹ́ka àti òṣìṣẹ́ fún ẹ náà nìyẹn indirect tó kágun ti gbà kó tó dọjọ́ ìdìbò ṣùgbọ́n 5,000-10,000 ìdìbò ṣe bẹ̀rẹ̀ àárí ìdìbò ọkọ́ lè dìbò ọ̀rá mọ́tò ìdìbò kọ́ lọ ìlú èkó kọ́ lọ mẹ́ka àárá wọn yẹn.
1: ẹ ṣeun pé àwọn kankan ti gba tiwọn.
2: kàfá àràdéwálé rapturi wọn ni ìṣòro kan ṣoṣo táwọn ní pẹ̀lú òṣèlú nàìjíríà ó ní bí ó ṣe jẹ́ wípé wọ́n ń ṣe òṣèlú láìtẹ̀lé ìṣèjọba àwarawa ní ìbámu pẹ̀lú definition ti fún democracy pé ìjọba wa eléyìí tó jẹ́ ti ara wa tí a sì jọ ń ṣe láàrin ara wa wọn nígbà tí wọ́n bá ṣe ń fò láti inú ẹgbẹ́ kan bọ́ sí ẹgbẹ́ míì lóòrèkóòrè wọn ni kò sọ náà ń bẹ́ ó jáde wọn ni èròǹgbà táwọn wá ni o. hello.
3: hello ẹ̀kaàrọ̀.
2: ẹ̀kaàrọ̀ o.
3: a ti bàbá tó à ń bẹ yẹn lákà ìwọ̀n níjọba.
4: ẹ ṣe sọ.
3: adékọlá mọ̀rọ̀ láti ṣe a rí pé ìbò ọjọ́ sátọ̀dẹ̀ ọjọ́ àbámẹ́ta lẹ́kìtì state àti àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ tí wọ́n ti àtúnjì rẹ̀ wọ́n ti dìbò bó ti lọ omi ìlókún àmọ́ lẹ́kìtì state ìbò kọ́ ni wọ́n dì ń bẹ́ gbogbo ọmọ nàìjíríà ní ẹ̀rí pé owó ni wọ́n dì ní bẹ́ nígbà ìjọba àpapọ̀ láwọn ní àwọn tí ń gbógun ti wà bàjẹ́ ní ncc tí wọ́n máa ń wọ aláwọ̀ tó pupa tí wọ́n lọ sí state èèyàn mélòó wọn rí mú.
2: wọn láwọn èèyàn tó lé wọn dànù láwọn ibì kan.
3: èèyàn àwọn náà fẹ́ gbẹ̀tọ́ tí wọ́n ní pọ̀sẹ́ǹtì tí wọ́n fúnlẹ̀tọ̀ wọ́n bẹ̀ ẹ́ gbogbo bí wọ́n yé ní káàkiri pé kinní wọ́n sáré ibi tí wọ́n ti ń bọ́n kálukú tó ń kálukú náà ń gba ayé pé ìwọ́sá náà tẹ̀ ìgbà tí nígbà.
2: àwọn èèyàn tó lé wọn ń kọ́ tí wọ́n bá ní àwọn fẹ́ mú yàn nígbà ní àwọn èèyàn tí mo papọ̀ wọ́n lé wọn.
3: àwọn
4: èèyàn
2: wo kàpá rapturi wa sọ̀rọ̀ ó ní ọtí klonu wa pẹ̀lú bí ẹ ti já nígbàgbọ́ pé ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà pé skáàmù ní jìbìtì ni pé ìbò wa yìí jẹ́ kíkà eléyìí tó jẹ́ pé àwọn ìgbésẹ̀ yìí kó túmọ̀ sí pé kò sí nǹkan kan lágbo òṣèlú orílẹ̀‐èdè nàìjíríà ṣé skáàmù ni ṣé ìbò wa kọ́ ni wọ́n ń kà ṣé nígbà táwọn èèyàn bá bọ́ta ṣé àwọn tó bọ́ta wọn ní dìbò yẹn ni ó bá wù wọ́n.
4: ẹni tó sọ pé scam ni oh correct the way the election are being held to, as at today scam ni o kò sí election tá a lè ṣe to ma show the true color of any election.
2: aráàlú tó yẹ ó jẹ́ kí true color election ò jáde tó ti gbowó ìbò ńkọ́ ó wá dìbò tán wá wọlé tó wá bọ́ta wá ń pín kò sísá wọn ló yẹ ó wọlé o wọn yíbò ni wọn rí ìgé ẹ ni ó sì ti gbowó ti gbàgbé pé ìbò ohun ẹyọ kan ṣoṣo ń gbéyàn ọgọ́rùn-ún bá di ọgọ́rùn-ún nù.
4: bẹẹni now ẹ má jẹ ká wait time wa because if we go on talking to Nigerians from house to house till the elections in
2: 2027
4: even if we campaign from house to house pe edibo bo se to bo se ye ke bere si pariwo ta lo ma se na ti INEC lo fe se kini number awon INEC officials kini number awon eyan ton wa ninu INEC te fe lo pe ko lo ma polongo pe kawon eyan dibo bo se to bo se ye INEC official to ti gbowo sapo lo ma waste time are lo ma campaign fa awon eyan it is not possible so we should go on the way we are going and elect people the way we are electing them.

0: 32 FM, 94.9.
1: I, BG, do solemnly swear to honor Burger King small chops, to cherish the puff puff, to hold the samosa down, to ride or die for the spring rolls and never allow the chicken grow cold. I solemnly swear to enjoy the Naija way at just 1,800 naira. New Burger King small chops, just 1,800 naira only. Available now at all Burger King restaurants nationwide. Burger King, have it the Naija way.
2: Hey, you fancy me?
3: It's okay.
2: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ àsàfù.
3: Àsàfù.
4: Ó lẹ̀ lọ́wọ́. Mi ni jọjọ lẹ́nu. Tìrín láfún. Alábàárò lọ́jọ́ ìbíje. Àyànfẹ́ mi láàrin àwọn òkèlè. Àmàlà. Àmàlà. Kọ́rọ́ bọ́tọ́ nínú àwo. Kọ̀nlá-kọ̀nlá nínú apẹ. Kò bá ṣe gbẹ̀gìrì. Kò ṣe wédú. Ogé àmàlà kò ní sanwó lọ sóde ẹnu. Ẹbí àmàlà náà kọ́. Ó wá dẹ́dà ló sọ ìyẹ̀fun dògùn ẹbí. Àmàlà mi o. Àjẹta omi ogé sí aya lára. Ẹ̀kọ́ ojú lọ́nà o.
5: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
6: Airtel. Adédàda aláwọ̀ funfun. Ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀, àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kìí fi ṣàkìí ṣeré, pẹ̀gìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán. Pánlá a máa mú ìrìn àjò rẹ̀ ya kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ. Máa jẹ àmàlà kó o sì lókun tó jíire. Ẹ kú.

ètò àkùfò nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ́ rárá bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápánbárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pin sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ lọ́kẹ̀ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kò sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ ayé pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára

0: bí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: òṣì ọlọrun mi ó pọ ó pọ ó pọ.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

Orúkọ àwọn ọmọ ológun JTF lápá àríwá ìlà oòrùn ilẹ̀ yìí ní ti dóòlà ẹ̀mí àwọn èèyàn 57 ilé tí ọ̀pọ̀ wọn jẹ́ obìnrin àti àwọn ọmọdé níbùbà àwọn ikọ̀ agbésùnmọ̀mí ti ISWAP nípínlẹ̀ Borno nígbà tí wọ́n fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ lónìí nílùú Maiduguri ẹni tí ṣe adelé alukoro iléeṣẹ́ ọmọ ológun fún ikọ̀ ọmọ ológun JTF lẹ́kùn àríwá ìlà oòrùn ilẹ̀ yìí Mohammed Goni ló jẹ́ kodi mímọ̀ wípé àwọn èèyàn náà ni àwọn láǹfààní àti dóòlẹ̀mí wọn lẹ́yìn tí àwọn ọmọ ológun tí wọ́n ti gbé pẹrẹgì kaná pẹ̀lú ibùba àwọn ISWAP lẹ́kùn ti odò ti Chad nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wọn ni ìdóòlẹ̀mí ọ̀hún ló tètè wáyé nípasẹ̀ ìkọlù àwọn ọmọ ológun orí ilẹ̀ àti ìkọlù àwọn ọmọ ogun òfurufú eléyìí tí wọn kò jẹ́ kí àwọn agbésùnmọ̀mí ọ̀hún sinmi tí wọ́n fi sá kúrò ní ibùba wọn tí wọ́n sì fún àwọn ọmọ ológun láǹfààní láti tètè dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wà ní ibùba àwọn agbésùnmọ̀mí náà agbẹnusọ iléeṣẹ́ ọmọ ológun wa fikun wípé ìdóòlẹ̀mí àwọn èèyàn náà ni wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí ní ibi tí ààbò rẹ̀ ti péye nígbà tí gbogbo ètò sì ń lọ lọ́wọ́ lójú ọ̀nà láti tún ṣe àwọn ìrànwọ́ mìíràn fún wọn àwọn àjọ gbogbo tọ́rọ̀ kan ni wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọmọ ológun lójú ọ̀nà àti ṣe ìtọ́jú àwọn èèyàn ọ̀hún àti láti dá wọn padà sáwùjọ

0: 92 FM 94.9.
1: Laughter House. Orioke Tete Premier. Mokola Ibadan.
2: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ẹní ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí ń Richard Card 500 naira 500 naira ẹ̀rin. A kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Haarun ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹfà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Eje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: Matunde. Ah, ẹgbẹ́ àbọ̀ sórí sáré budo lẹ́ẹ̀kan sí i. Ẹ wá gbọ́dọ̀ gbá o, àìsẹ rẹ́kọ́ọ̀dù lásán o. Ẹ mú nọ́mbà béèrè yín.
1: Mi nọ́mbà kẹta.
0: Nọ́mbà kẹta. Ọmọ ìlú wo ni yín?
1: Ọmọ Ifẹ̀.
0: Ọmọ Ifẹ̀. Esther, ṣé ká lọ fè?
2: Ẹ jẹ́ gbé wọn lọ.
0: Ká gbé wọn débẹ̀. Ọ̀dà, nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ fún mi ní ìlú mẹ́wàá péré.
1: Nípínlẹ̀ Ọ̀ṣun, Ifẹ̀.
0: Ẹ̀hẹ́, ìlú Ilé-Ifẹ̀, ó dà, àkọ́kọ́.
1: Òṣogbo.
0: Òṣogbo, ó di méjì.
1: Ayébájú.
0: Ó di mẹ́ta.
2: Ọ̀tún Ayébájú. Kí lẹ pé? Ọ̀tún Ilé.
1: Ọ̀tún Ilé.
2: Odi mẹ́rin.
0: Ilé-ṣà, odi márùn-ún. Ẹ sọ sókè dáadáa gbọ́ yín o. Ìgbàjọ odi mẹ́fà.
2: Ọjọ́lọ.
0: Ìkírè, odi méje. Bọ̀dábùmí, kí ló dé ẹ̀ bá ti mú pápápá? Orí ìkírè ni o, ore.
2: Ìkírè ni ore o. Ore bọ́lẹ̀ ni.
0: Nínú mẹ́wàá tá a fún yín. Méje lẹ mú. Ẹ̀lú ẹ̀ka sọ o.
3: Ẹ̀lú ẹ̀ka sọ.
0: Ẹ̀ka sọ mọ́mí àbíbù. Yes ma. Má mi nù ọpẹ́ ló yẹ ẹ̀ka sọ ma. Yes ma. Yes ma.
2: Yes ma. Yá mi.
0: Yes ma.
3: Bàbá ńkọ́.
0: Àláfíà ni wọ́n wà.
2: Bàbá wà.
3: Ó yẹ fún mi nọmba 10.
0: Nọmba 10. Mami o, mo fẹ́ fún yín ní béèrè ni kẹ lè jẹ́. Kí ni ìyàtọ̀ tó wà láàrin egbé àti egbè kẹ wá lò fún mi ní gbólóhùn kan péré kó nítumọ̀?
3: Ṣé kéèyàn túmọ̀ rẹ̀ ni àbí lílò
0: fún mi? Ẹ túmọ̀ ẹ̀ kẹ wá bá mi lò ó nu gbólóhùn.
3: Egbé ni tí àwọn ọdẹ bá lọ sí
0: oko.
3: Tí wọ́n wá rí nǹkan tó lágbára tó gbé wọn lọ.
0: Tó gbé wọn. Láyé àtijọ́ bí ogun náà. Àdúgbò ni egbè. Ó yá ẹ bá mi lòónu gbólóhùn. Ẹ ti wà lójú ọ̀nà.
3: Nílò yan ọ̀yẹ́ mi.
0: Ẹ lòónu gbólóhùn. Ọ̀dà màámi, ẹ jẹ́ ń lò ó fún yín kẹ gbọ́.
3: Ó yá ẹ lò ó fún mi kí n gbọ́.
0: Wọ́n ní kélégbé ó lo egbé. Kélégbé náà ó regbè. Àmọ́ torí ọjọ́ mi àyè lè mọ yọ ká fi dáhùn sáwọn ìbéèrè tó pakasọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Egbè yẹn kì í ṣe àdúgbò ìrìn àjò ni. Ìrìn àjò ni. Hello.
3: Ọláǹkẹ.
2: Ẹ ká sọ ìyá wa o.
0: Ọlẹ́ àbíbu padà wọlé.
3: Ìgbà tí ń béèrè wa ni mo ti ọlọ́run
0: wa. Àmì.
3: Gbàá mi ń kọ́ ní gbòòrùn.
0: Àláfíà wọn wà. Àláfíà wọn wà.
3: Adúpẹ́ fọlọ́ ẹ bá ń kí wọn tán bá bí. Ayẹyẹ amúfe. Ayé tí Ẹ́sà mo kí ń
2: rìn. Ìyá mi akẹ́yìn.
3: Wọ́n wá káwọn alátìlẹyìn wa.
0: Àwọn náà ń gbọ́ wà.
3: Wọ́n ní jẹ́wọ́ bojú wá
0: ní o. Àmì.
3: A máa rí wọn bá
0: ọ̀gbọ́n
3: mi ìbéèrè kẹẹ̀ẹ́dógún.
0: Ìbéèrè kẹẹ̀ẹ́dógún.
3: Ẹlẹ́ẹ̀kẹẹ̀ẹ́dógún ẹ.
0: Ẹ o.
3: Ẹ jẹ́ ọ̀rọ̀ mi.
0: Kí lẹ ní ká jẹ́ ó ṣe ìbọ́ bí àbí ìbù?
3: Má.
0: Kí lẹ ní ká jẹ́ ó ṣe?
3: Mo ní ẹjí ọrọ kẹ má jẹ ó lé ẹ tó kó rẹ ó dọrọ ẹ má jẹ ó kó lé.
0: Kì í ṣe kórọ̀ ọ̀dà ó ní àbíbù ẹ máa gbọ́ mi. Mo fẹ́ fún yín ní ọ̀rọ̀ márùn-ún kan péré ní pápápá. Ọ̀rọ̀ márùn-ún péré ní pápápá. Ẹ wà fún mi lórúkọ méjì méjì míì tá mo ń pè wọ́n.
3: Márùn-ún tó ń kẹ́ sí mi.
0: Ọ̀dà oyè tẹ ẹ bá lè mú. Ọ̀rọ̀ márùn-ún pọ̀ jù àbí?
2: Wọ́n gbọ́ dáadáa ni.
0: Ṣé ẹ ti ń gbọ́ mi?
3: Tọ́lọ̀ tọ́ bá wù mí ni kí n fún yín ní ìjọ. Ọ̀yá mo ti ń gbọ́ yín báyìí.
0: Ẹ mo fẹ́ fún yín ní ọ̀rọ̀ márùn-ún péré. Ẹ wà fún mi ní orúkọ mi tá mo ń pè wọ́n lédè Yorùbá. Ṣé rí pòrọ̀. Àkọ́kọ́ ẹgba.
3: Ìgbà.
0: Ẹgba.
3: Ìgbà 200.
0: Ẹgba.
3: Ìgbà tá a ti ń gbọ́ mi.
0: Ẹgba.
3: Ìgbà àkókò ẹgba.
0: Mọ́mí àbíbù ẹgba ọ̀rọ̀ àkọ́kọ́.
3: Ẹgba ẹgba lẹ́nu fún yà. Ẹgba pàṣẹrẹ tá a fi ń ná yàn.
0: Ẹ̀hẹ́ ó de ní.
3: Ẹgba tá a fi ń fi sí ọwọ́. Ẹgba ọ̀ka tí ó gùn ní ni o kata togun eja
2: ibere yin o ye won
0: oju opo mo mi abi bo to
2: won mo pe yin le mo pe le yo kokan to
0: oju opo mo mi abi bo to ah o si wo mi ki won jebu losan yin Esther ipe ta gba kan yin lori eto loni re e lo e ka san o e ka san o
2: Igbo le wa lo baba wa ibere kerin din logun
0: e kan na ti e lanfani ati pe wole pe ba ti pe wole o ti tan arojo mu solokun eh dokita ori afefe yo bo sori afefe laipe e lo e ka so ni papapa
3: e lo
0: e ka so ma
3: anti titi lo nsoro
0: anti titi e ka so ma o lati bo
3: lati ologun eru
0: lati ologun eru se gba akoko anti titi ni
3: igba akoko ni
2: asha ini ati
0: o anti titi pepere npe e ka bo sori sare budo ma
3: yes ma
0: o ye mu number ibere yin papapa
3: ibere kewa
0: ibere kewa anti titi lai da wa duro lai se anything so ye yin baun o ye ba n daruko ere mode meje pere
3: lakalaka
0: o de ni
3: uwe
2: meji suwe
0: tente
3: okoto
0: okoto o di merin o ya oku meta ise pa
3: suwe
0: a ti mu suwe lekan
3: lakalaka
0: e ti mu lekan na isa se lakalaka ki ni Adi titi bo la bi boju si. Mo la bi boko
2: O ti egunyanjo. Won ton ton pe. Won ton pe pe se
0: mo. Won ton mu ni. Won ton mu ni. O do we ti mo ni ke pari lekan. Bi ina o ba ku, panopano o le lo.
2: Ni ko se pe nje won ni.
0: Esther, idan si ibere ayelujara.
2: Idan si ibere ayelujara. Ani pe ke pari owe yi, ta ba pa ori di ajanaku, fun eye asa, pe ki lo pari e. Ni to pari e na ni wi pe oju e oni kuro ni fun orumode
0: idahun lo salalu
2: ijinle inu ijinle won lawon idahun ta
0: ba ni paro idahun lo salalu awon ta lo kokko gba
2: en to sare budon o na ni dasola arike eyin le kokko sare bu eyin ni ke si fi number yin sowo si wa ni ori ero ibarani soro yi 090 62000 949 ibe ni ke fi number yin sowo si laipe laijina papapa
0: na mi titi ogunjo bi awon na niyan titi ogunjo bi awon nu 0906 200949 oda titi dola ta fi lanfani lati tumo pade lori sare budon ko to di pa lo loso to ni eje aki gbogbo awon lati leyin iwa patapata lori eto aki abiola yale yale ni Hamburg ni Olomira Germany lo n fun anowo si won ni gbogbo gba bako na la ki baba Charles Father Charles Charlie Popsi ni Washington lohun akitude alamala boroboro ni bo iro e seun na ni to woyin lase olohun ti da ta mo pade oluwa mi ri omo ojo loruko temi
2: Esther Falade omo ju daddy ti o kola nloko mi ire o
4: oje ti ku oni tana egun ti dowo 32 fm 94.9 laughter house ori oke tente premier makola ibadan
5: Sola mo fe korin Sola mo fe pede Femi Sola lo lorin tuntun Sola lo lohun ara ta won boy si njo ta won geso fi para daddy e ba wajo
6: O gaju 32 FM la wayi e ma gbadun e 94.9 e ma mi se e je ka jo ma gbo

0: kò lájà mọ́ òun wípé bọ́ ọ bá ti lọ rèé sọ torí pé o ti wọ ẹgbẹ́ amáwo mọ́rò owó sukuu fíìsì rẹ òun ò ní san mọ́ ni torí èyí o gbọ́dọ̀ sọ fún ẹnikẹ́ni o ní eléyìí náà ni ò jẹ́ kóun náà lè sọ̀rọ̀ fún ẹnikẹ́ni o nítorí pé o ń fẹ́ràn ẹ̀kọ́ ní tààràtààrà láti lọ sí sukuu òun ò sì fẹ́ kí nkankan kó dí òun lọ́wọ́ o ní bàbá òun náà lòún sì gbójúlé gẹ́gẹ́ bí ẹni tó lè ràn òun ní ẹ̀kọ́ wọn ní lásìkò tí wọ́n wá ń ṣàlàyé iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọdé yìí ọmọ yìí ti lóyún nǹkan ti dúró sí lára wọn ní kódà ẹ lè gba bìlífù lórí ẹ̀sùn tí wọ́n ní wọ́n tún fi kan bàbá rẹ̀ ni pé bàbá rẹ̀ náà ló tún ràn án lọ́wọ́ wípé yágbà bọ́ ọ bá ti mú ewé jogbo tó o fi mọ́ ti kinní kan tó o dàn á papọ̀ gọ̀rọ̀gọ̀ báyìí iná lóyún yìí òní yóò jò wálẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wọn ni nínú ilé ìjọsìn kan òun náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé ọmọ ọ̀hún ó lọ rèé sọ fún pásítọ̀ wọn ní bàbá rẹ̀ iná ló sọ fọmọ ọ̀hún pé ọ gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì mọ́ kí ló fẹ́ lọ rèé ṣe ṣé kàṣírí ó lè tú ni síwájú sí i wọn ní nígbà tọ́rọ̀ wá padà débi hun wọn ní bàbá ń wá wò wípé mo kò pẹ́ kí mo yàá bàrà olúwẹ̀ kúkú ibi tí ó yàá sí ni wọn ní ó ti rí pé ẹ̀sùn tí wọ́n fi kan òun òun ò níbi tóun ti lè fi bora àwọn mọ́ ó ní ló bá sọ wípé ẹ sì mọ wá wo òun wá òun fẹ́ bímọ sí ni ọmọ lòun fẹ́ bí sí i ló wá di pé àwọn ọ̀rẹ́ òun kan ní wá gbà òun lámọ̀ràn wípé sórí ọmọ rẹ ti ń bẹ níta lọ mú wá sínú ilé ṣé yọ báyìí bọ́ ọba ti mú wá ìyàwó rẹ̀ ti ń bẹnu ilé tí ò lè bímọ so ti yọ látìgbà tẹ́ ẹ ti sọ pé ẹ ti ṣègbéyàwó sórí bọ́ ọba ti bẹ̀rẹ̀ sí ní gbá ọmọ rẹ ní tábá tó ń gùn tó ń gùn tó ń gùn tó ń gùn tó ń gùn látara bẹ́ẹ̀ ó rí pé ìyàwó rẹ̀ tuntun inú ilé òun náà yọ padà finú soyún tí ó sì padà fẹ̀yìn gbọ́mọ pọ̀ alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá wọn ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti náwó gan bàbá àgbà kan o níbi tí ẹni ti ń fọ̀rọ̀ pò ó nífun yọ̀yọ̀ wọ́n wá kọ gẹ̀ẹ́sì kan èyí tí wọ́n sọ wípé bí wọ́n bèrè pé bàbá yìí jẹ̀bi ń lọ ilé ẹjọ́ ni.
1: Ṣé kọ́ńtì wo ni ẹ ti ṣẹlẹ̀?
2: Ṣé ẹ wá Krista
1: mo ti fún wọn
2: ìpínlẹ̀ Èkó kí ló bá jẹ lára rẹ
1: kí ló fi kàn mí
2: kí ló ṣẹlẹ̀
1: ó kúná lẹ́nu àbí
2: mo gé ọ létí dẹni
1: ó kúná àbí
2: kéèyàn sọ̀rọ̀ sọ̀rọ̀ la
1: ìsúwà wá lẹ́ni
2: ìpínlẹ̀ Èkó ló ti bẹ̀rẹ̀
1: èmi náà ti gbọ́ pé màtírí àyè tí mi dáa ní
2: ẹ̀kí lọ́tọ̀ gbé tí sí mi ó tẹ̀ yẹn ń gé jù bá lọ etí ẹ̀ mọ́ ọ̀dọ̀ ṣé ìyọ̀ ń bẹ́ ńbẹ̀ ni
1: kí ni màtírí àtàwọn ehoro náà fi ṣe ni
2: èmi náà rí pọ́ta wọn
1: ọmọ tí ẹ ni ó máa ṣí ọ̀nà fún láti bímọ
2: mi wọ́n láwọn ọ̀rẹ́ òun ló fò lálù váìsì
1: ṣùgbọ́n ọ̀rọ̀ kó là sọ látẹ́gùn ló bá jà yí ó mú mi o
2: wọ́n mọ̀ ọ́ yẹn yóò mú mi mọ́ fa mi lò sí kan
1: lọ́wọ́ ọ̀fẹ́ tọ́jà o ebu

0: yara ile ma e ma se binu siwa e mhm e je so fo mo iko ye fo wa kan kan kan mo ni o de pa mi hmm se nti mo so ye yin o ma ti mo dele ni irole n ba pe bi mo se ah mommy no no e je ki n pe yin mo ni daddy you no fi e jo sun won ni e mo pa won bo yara yin awon yo kele kele wa la won ari teddy phone yin teddy phone yin mu le ba nse se me pe ah ti on ba je suya ah nigba kan of blessed memory won se competition kun baba salawa wa lara awon ton se competition ye ki nkan ti mo nso le ye yin ni o won wa ni awon we to ma je nkan to lata ti o de ni ya ata yin baba salaba lo ah oh awon baba yin sa ah won ti fi ere ri tagidara gbogbo ton fi sile olorun a wa pelu awon omo ton fi sile baba salaba je onje yen awon to ku be lata yin ta baba salaba ni o ba gba omo kan lowo olomo an ba omode seri ale suya suya ya an ba omode seri ale suya suya ya se be pe ataye n ta baba sala lenu baba sala wa lo methodology yen ati le fi calm ataye won ni ba won se ra yo kele kele kele kele wo yara iyawo awon la n ba di ti yawo awon mu phone dani no ba wo orisirisi foran bobirin se bo si kitchen to mu orogun to bere si ni lu amala to ma to ko edegbe onje yen sori table to bere si ni je o ke te ba to oni oni ile alasepo gan tun ni obirin yen se sori amala ye won la won ba ri yawo awon otole n to nje amala e wa oh ko ti ye yin won la won wa ni o kare won la won ni o ni ko ti e dawon lo won lo tun wa yawo awon tun wa je ka won ma wo nkan yen mu ni anti mu ni kilo de kilo de eh gender mi oni mo se won la won la won test mi ni 2 months ago pe awon fe wa ri mi pe but awon o sin le awon lo wo mommy awon won la won la won to test mi ni bi tin ba lo wo ni last month pe awon ti de o igba wo ni ki awon wa ri mi ti mo se pe ah ijo to ma fe wa ri mi won le wa won ni but tori pe awon ore ni fi shop sile fun awon mo ti pada si school lawon o se wa ri mi pe but ngba to je pe oko awon lo wa fi ejo sun yi awon ni puro fun mi won ni January odun lo pe odun meji gbako ti awon atoko awon ti joje o keta gbeyin ipe ba won se jollof from man ala awon ja o no je awon ja o awon wo pe awon o le wa ku si aje odi lore awon kan tawon wa sale fun ni pe ah o mi no mi si salore awon yen ipe kinrin foran kan ni site kan wa ni ori phone to ye pe to ba mo be se to mo gbe giri se to to de fe ma to ko de like gbe pe to ba get site yen wa ma je gbe ah lai si laarin won ni ibe la won tin ko ye yin la won tin je gbe giri awon ati obe la lase pati obe yo mo ni what mo ni da ko buru e je kin pe daddy bi mo se pe won da awon na ni pe mo ni egbo won ni ko ki se fault an pe yawo awon oko wu awon omo la won se bo si waju la won se lo mu em to tun mo pe se mo me pe em te elomi ba gun iyan bayi ko si ni ina yen ma fado mo ni mo ro bo lodo ya yo kari won ni ti elomi ba de gun iyan bayi ko si bi su yen le se da to o ma ma ja bete bete ni la won se bo si titi oda e ma binu e je kin lo bi lowo awon ara ile ati le ti mommy so ati le ti daddy so e gbo mi ki fe keyan dayan le bi o e jo sugbon loju woye ti yin se mommy je bi lati lo darapo ma won oni omi nomi ti o keta lori kini direct by no now agan ni kini mba mba daddy sere pe daddy mbo site ah ni ki site ko site ni awon na ti ngba ti mo bo mo ti flash won pe e teti o e se ka gbo nkan ti awon ara le ma so emi ti se oju opo sile gẹgẹ bi ise wa o ya o ta lo wa lojude na je kokko gbe ti waju mi na hello
1: hello ma
0: e ka san ma
1: o ma
0: oruko yi ma ati bi te tin ba mi soro
1: e se lati apata
0: e se e gbo oju wo le yin fi wo ah mommy se ni te nkokon ni mommy no te nkokon boyo won te nkokon lori phone mo hello e ka san sa ma e ka san ma yes ma
1: yes ma ko se ma
0: yes ma
1: ah
2: Sẹ́rọ̀rọ̀ wọn yẹn ti wọ́ wá o. Ó ti wọ́ láti ìbẹ̀rẹ̀. Dádì ti ba gbogbo ọ̀rọ̀ jẹ́.
0: Dádì bọ̀rọ̀ jẹ́.
2: Ẹ má bínú, ẹni ká má dájọ́.
0: Ẹnu wà ṣe mọ̀.
2: Bọ̀dẹ̀ bẹ́mi ṣe rí o lọ́rọ̀ gbọ́n ọmọdé ti mí o. Dádì ti bọ̀rọ̀ jẹ́. Wọ́n jẹ́ kárí bíi ti bámọ́mì sọ̀rọ̀.
0: Látọdún kejì.
2: Látọdún
0: kejì. Dádì yóò dẹ̀ deny pé kò ṣọdún kejì lóòótọ́ o. Dádì ò deny o. Ẹyọkọ yẹn ló deny kún. Wọ́n deny o.
2: Pé wọ́n dádì ti bọ̀rọ̀ jẹ́. Ó simple. Nímọ̀ràn ọgbọ́n ọmọdé ti ní o. Wọ́n bá ti dọra pè yá yẹn. Wọ́n bá ti dọra sọ fún wọn pé kán máa lọ lọ ti wọn. Nígbà tó ti dọ̀rọ̀ wípé ìyá ò wù wọ́n mọ́. Wọ́n bá ti dọra jẹ́ kán máa lọ lọ ti wọn. Ẹni ti mọ́mì náà. Wọ́n jẹ́ abúlé mu wọn o. Wọ́n fi ò pé ibi táwọn ti lè rí joy.
0: Nìyẹn kábíyèsí.
2: Inú abúlé mu wọn o.
0: Ẹ ṣe mà. Ẹ ṣe ẹ̀jẹ̀ kí n tún gbé léyìí. Hello.
3: Hello àǹtí ẹni sí ẹkú.
0: Mo wà pẹ̀lú yín máa ká sàn máa.
3: Ṣé ẹ rí nǹkan tí dádì ṣe yẹ? Kò dáa, ó kù díẹ̀ káàtó. It's painful.
0: Very very.
3: Mo dẹ̀ fẹ́ lè mọ ké níbi tí mo jókòó sí ṣé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀.
0: To.
3: That is satanic, is evil. Let's try to be human. So ye ima. Is satanic, is evil. Marriage is for life.
0: It's for life.
3: Ya ye ṣe. How can you hate her with that passion? Ẹ lára bíi ṣáwọn náà bí mo bìrì ṣá.
0: Àmì ìṣe interview dorí ọmọ wọn mà.
3: Márẹ́jì ó yẹ kó mọ lo bẹ́ẹ̀ ni.
0: Títí sí ikú yóò fi yà wá. That was the oath.
3: Ṣé wọn mọ oh my àwọn yẹn kàn wọ́n kàn ń enter into marriage wọn ò mọ covenant. Wọn ò mọ covenant ègún àti blessing tó wà ń bẹ̀. Títí bàbá yẹn ṣe ò da wọn ti pàyà yẹn sáyé o. I thank God for her life. Ẹlòmíì lè commit to suicide torí ẹ̀. Exactly. How can you so reject human being like that? Ọkùdíẹ̀ káàtó
0: ẹ ṣímà o. Ẹ ṣe bá mi pa látọ̀dọ̀ yín lọ́hùn o. A tó gbé mi sókè o. Bí mi bá rójú tu ẹ̀ ń bí o. Oya bá mi gbé mi sókè. Hello.
4: Hello, ẹ káàsán ti yẹ
0: mi sẹ́. Ẹ káàsán máa.
4: Ẹ kú ètò.
0: Ẹ ṣímà.
4: Ya Elizabeth ni látọ̀jọ́.
0: Ayé Elizabeth, ó mà tọjọ́ mẹ́ta, ṣéṣe pé travel out.
4: We travel
0: money.
4: Àti wọlé gbà mí.
0: Mórùbẹ́ lọ UK.
4: Bóyá àgbà ẹ̀ náà máa rọ́ máa bí sí pa ni.
0: Ẹ ṣe ma.
4: Bẹ́ẹ̀ni.
0: Mo ń gbọ́ yín ma.
4: Bọ̀ ó ga o. Báyìí ṣe pé dádì àti mọ́mì wọ́n ṣe ẹ̀ fẹ́ ra. Odidi ọdún méjì. Wọ́n ti pa mọ̀mọ́ yẹn sáyé náà. Kí ni òwà wù wọn lára wọn mọ́ tán fi láwọn kò sọ àwọn pọ̀ sókè rajà.
0: Lẹ́yìn
4: gbogbo àwọn ọmọ tán
0: sí bí.
4: Wọ́n wá lè pè wọ́n bóyá wọ́n ṣẹ̀ wọ́n ní ọ̀hún kankan. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Àwọn nọ́ọ̀sì mọ̀mọ́ yẹn ṣe nǹkan tó lọ ṣe yẹn. Kì í ṣe pé ó wà nífẹ̀ẹ́ nu mọ̀mọ́ yẹn. Nǹkan tán fẹ́ ti nu nígbà tí wọ́n á fi bọ́ síta. Òun ni wọ́n ti ń ṣe torí láì yẹn.
0: Mo tiẹ̀ ní kí wọ́n ti ẹ̀ ṣàpèjúwe ibi tó wà kí n ti ẹ̀ mójú kan gan ní Yáfíjì.
4: Ẹ̀yin ẹ má wọ orí mọ̀ mí.
0: Abẹ́ ẹmọ bíi tí màá tẹ̀. Kùkú ní ti ẹ̀rọ bíi fóònù gidi lèmi. Fóònù tèmi ò lè tẹ̀bẹ̀
4: nítorí mi. Àwọn ló tì wọ́n kò dẹ̀ yẹ bẹ́ẹ̀. Tí gbogbo bá jẹ́ pọ́n lọ tí wọ́n ṣe síta náà bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá lọ bẹ́ẹ̀ yẹn tán àpòyẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ̀jẹ̀ bá wa ẹ bá wa kán ṣàtúnṣe o.
0: Ẹ ṣe ẹ wọ ẹ̀yìn ara lé ní bá ti gbé eléyẹ jọ jẹ́ kí n ṣètò toró ti wọnú ara wọn. Hello.
5: Hello ma.
0: Yes ma.
5: Ẹ kú ètò ma.
0: Ẹ ṣe ma. Orúkọ yín ma àti ibi tẹ ti ń bá mi sọ̀rọ̀ ma.
5: Mrs. Hamzat látàgbówó ni.
0: Ok ma ẹ ṣe ma. Báwo la gbowó lọ́sàn-án yìí ma?
5: Dúpẹ́ lọ́dọ̀ lọ.
0: Olúwa ṣe o, a dúpẹ́ ma.
5: Ṣé ẹ rí mọ́mì dádì yẹn in fact wọn ò fẹ́ fi wọ́n lẹ̀ wọn ò fẹ́ kọ́ wọn.
0: Okay.
5: Wọ́n kọ́ ọ̀dọ̀ fẹ́ ṣe dáadáa.
0: Wọ́n fẹ́ kọ́ wọn.
5: Nígbà tẹ́lẹ̀ ní interest ẹ̀wò ẹ̀kọ́ wa ń fìyà jẹ wọ́n. It's not done. Tẹ́ẹ̀bà nígbà tẹ́tí ní bóyá wọn ò good nípa ó kọta mọ́.
0: Okay.
5: Tẹ́tí rẹ̀ tó good ní ọ̀tá wọn ò bá nọ ṣe síta. Ṣé ẹ mọ̀ pé ohun tí yóò bá like ó bẹ́tà kéèyàn lóhun ò jẹ́.
0: Bẹ́ẹ̀ni.
5: Ẹ fẹ́ jẹ́, ẹ fẹ́ tú, ẹ fẹ́ gbẹ̀mí, ẹ fẹ́ tú dànù. Ṣé ẹ ti understand? So irun ti mo mi e se na ngba so mo come by ya oniranu sita
0: sita
5: mi si un ta so o keta ya mo ton fa lara obirin gba ni a mo ton fa lara okun
0: so ma nfa nkan lara obirin teyin o ba se ni
5: ba wa se gbo ninu medically
0: okay
5: ma o ni bele mi si n develop awon kokon lokun ti o ba se da da don ma ni portrait kini
0: mi
5: ta so ba ti ma da gba ton ni le so e so ma ma lo kini so gbogbo awon medically gbogbo awon kan ni side effect
0: side effect so e jo ma e ma binu ma ele ti mo mi yi wa nse ko ni jẹ́ kí nǹkan kan ó ṣe wọ́n.
5: Wọ́n fi ń rí sí ara wọn ni. Àbí nígbà tí ìtọ́jú kò sí tí ó kọ̀ wọ́n lẹ̀ tí ó jẹ́ ìṣẹ́jú tó tọ́ bá kọ̀ lẹ̀ wọ́n rẹ́ lónìí.
0: Bẹ́ẹ̀ni.
5: Nígbà tó ń sì kọ̀ lẹ̀ tó kọ̀ wá dì side who 2 years ẹ̀dẹ̀ jọ ń gbé nu apartment kan náà ẹ̀dẹ̀ súnmọ́ wọn. So definitely wọ́n kọ̀ wọ́n kéèyàn ẹ̀mọ́ kéèyàn dọ́gbọ́n yọ́yàn lẹ̀ wọ́n ti kọ̀ wọ́n náà nìyẹn. So àwọn gan wọn kù díẹ̀ káàtó. Inú mi dẹ̀ dùn fún àwọn náà ọ̀nà tún gbé jáde. Ó wá di tiwọn ara wọn ò wá gbà. Ẹni tí ìyá jẹ iṣẹ́ ìgbésẹ̀ obìnrin lórí ọkùnrin bẹ́ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ju.
0: Bẹ́ẹ̀ni.
5: But Kọ́lọ́n ṣàánú àwọn obìnrin lọ́wọ́ bondage.
0: Ẹ ṣí ma.
5: Ọkùnrin Egun àti Ayé Baba wa Adam àti Eva.
0: Ẹ ṣí.
5: Lójà ìpè bọ́kùnrin tiẹ̀ wà ń lù ẹ̀ ọkọ̀ ẹ̀ máa ma bà sọ́dọ̀ ẹ̀ náà ni.
0: Ẹ ṣí ma ẹ ṣí. Mo dúpẹ́ mà. So ìyẹn awogedengbe ní apá abẹ yẹn. Ṣé rí ètò tọ̀sán yìí ó fẹ́ wọ inú ara wọn ó dàbíi pé ó fẹ́ jẹ́ irú ìyẹn mo ti gbé méjèèjì sí ẹ̀gbẹ́ ara wọn lóní fi ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ nígbà tí sista ìbí ọmọ fún ọkọ wọn ìbejì ni ó wá jẹ́ obìnrin méjì gbogbo aládẹ̀mọ́ pé ní ilẹ̀ Yorùbá èèyàn máa ń like especially àwọn ọkùnrin àwọn fàròlé o ẹ gbúdọ̀ bọ́kùnrin o àwọn fẹ́ kíyàwó àwọn bọ́kùnrin o nígbà tí àwọn ọmọ ìbejì yìí wá pé ọdún mẹ́wàá as usual mommy àti daddy tún gba game ọlọ́run wá gbọ́ àdúrà mommy so ngbà tí mommy nígbà tí àwọn fẹ́ra kù táwọn wá lọ sílé ìwòsàn táwọn lọ yí ara wọn tán ni ọlọ́run ti ṣe o àwọn ti lóyún o oyún oṣù mẹ́ta o wọn làwọn adélé sọ fún ọkọ àwọn lọkọ àwọn ni kí ló sẹ́pọ̀ o ṣe wọn ni mo ti lóyún àárọ̀ o mo sọ fún ẹ̀ náà ipò ọmọ méjìlá máa bí náà wà ní pé ńbo lẹ ti sọ fún mi ìgbà táwọn ọmọ ìpọ́ ọmọ ọdún mẹ́jọ bóyá ó sì gbàgbé bóyá ó rùn sí mo sọ fún pé mi ò bí ọmọ méjìlá o èmi ò lè dirọ́ o that too is just enough bá mi sọ pé mo ṣáà ti sọ fún ẹnìyẹn you must do something to it àwọn ẹ̀ pé ọlọ́run ṣàánú mi èsì wo ló ń gbọ́ ìyàwó ilé tí mo wà tún ṣe pé bóyá orí mi he lójú títì mo ti bi first 2 girls irọ́ o kò sí tó jọ o èmi ò ní mi ní pínpín tí màá ṣe nǹkan kan sóyún eléyìí ò sí tí bá sọ fún ẹ pé kò ṣe nǹkan kan sí tó o bá ti ṣe sí tó o bá ti bí o ti bí ọmọ aláì ó ti dá láìgbọràn nìyẹn mi ò dẹ̀ ní dá sí wọ́n nígbà tó wá di weekend ọkọ àwọn ń fi fóònù ṣeré lọ́wọ́ wọ́n bá gbàgbé ṣe mọ̀ orú bá mú un lọ fẹ́ẹ́ ẹ dẹ̀ bẹ́ pé tẹ bá wà online tó ń bá mú yín lọ fẹ́ yẹn tí wọ́n ní fóònù yẹn wá sleep lọ́wọ́ wọn àwọn wá rọ ayọ́ àwọn kan ra tẹ the last message yẹn wọ́n ló bá gbé jáde wọ́n ló bá di wípé ẹnìyẹn wá tẹ̀sí wọn pé mo ti lọ ṣe ultrasound o oyún yẹn 2 months ni o báwo ni dadi wọ́n jọ ń chat ọkọ̀ wọn sọ fún pé ó gbúdọ̀ ṣe mo ti sọ fẹ́lẹ̀ yìí ó lò ló ìmúṣẹ́ pé kó lọ bóyún yẹn jẹ́ ó gbúdọ̀ ṣe sí ẹ o nǹkan tó lọ́nà bá tiẹ̀ ṣe tó bá jẹ́ pé wọ́n lo bọ́kùnrin fún mi wà á wọlé kó mọ méjì tó máa bí ló ti bí yẹn nǹkan wọn làwọn ò yà ṣe bíi pé àwọn rí nǹkan kan kà àwọn ò dá wọn lóhùn àwọn foyún sílẹ̀ kẹrẹkẹrẹ obìnrin tó wà níta ní ìgbà tí ọlọ́run máa mú òun bí obìnrin bọ̀ àwọn ṣáájú ẹ̀ bímọ àwọn bá bọ́kùnrin ìgbà tó wàá sọ fún ọkọ pé ó ní kò sí tó kàn òun ti sọ fún pé òun ò fi ọmọ òun ló ní ọmọ yẹn ọmọ tó bí yẹn òun gangan ló ní mo fún láyé àtọ̀run eré làwọn ará alépè àti church member àti family ó dìgbà tó ń fẹ́ sọmọ lórúkọ wọn ò lè pariwo ìgbà tó ti di pé ìwọ ló bímọ ìwọ lọmọ wù bí so kò sí wọn ò lè pariwo rárá àti rárá wọn ṣàṣọmọ lórúkọ ǹjẹ́ dádì oruko le fe somo oloruko lo fe somo o si lohun o fe omo awon twins yi lomo tohun ohun lo omo oni omo wu o le so ni iya lomo wu but awon ni dasi won ni ke awon ma tun ni won lo ko awon o da somo yen o awon na wa pretend bi pe awon o mo kankan nipa obirin to wa nta to si loyun fun awon sha n ba gbe aye lo won ni egbon awon ta won tele awon wa so fun egbon wa se pe ka ma wori ka fi omo yen sile gbogbo nkan to omo yen ba need egbon awon yen o de se Nigeria o wa UK o lo send e sa won a send owo nje a se so owo meji yen nikan ni baba yi lo n da toju despite wi pe baba yi o bi okunrin o despite wi pe okunrin ni iyawo e yi bi fun o won ni gba to wa di bi to mo yen lo si bi omo odun meta baba yi wa fi ikorira yi kan omo ide bi pe ti daddy to ba ti gbo ti daddy de ti daddy je pen won lo mo yi a scream a pariwo awon ni kilo de awon sare gbe daddy ah e more awon ba egbon awon to wa di UK soro won le gba yen se pe ko ma wori awon a wale to mo yen ba fo awon wa se preparation lati adopt e lowo aburo awon oni igba to mo yen pa mo odun merin anti awon wale preparation bere you know igba ti oro adoption e ma fi bo si omo yen ti pe omo odun marun won adopt omo yen lowo aburo won ton bile won won ni awon aso fun oko awon pe won lo ni ko si n to kan mi ba je ra ta mi o ali o mo ni ko ma bi omo o fi aigboran ati orikunkun bi omo kode akomo yen tun ku olokunrin ko tun dokunrin mi o ni dasi mi fe mo nkan kan pa omo yen se taye ati coin de ni kan ni mo recognize won ni de show e pe ah won lo lo yin na won la won lo mo won lo nu pe gba ta won o ba won le ni pe lati gba ta won de ti fe ko se ni kankan to da won koja ri gato so won po bo won le ni anti won wa gba omo lo fa in UK nti e iba si omo wa po du mewa ni last year anti won wa invite won pe awon fe ko kan wa si UK ko wa celebrate birthday odun mewa pelu san ni we then ti people as awon ta ikon di babosi fine ti o babosi ka won yen duro pe o kon fe wa se holiday ni wa de pada with time on ba lo ba oko won pe omo wa oni omo ewu sa won beji o lo ninu omo ti sister mi gba lo UK e ki lo sele si mi ni interest ko wa ju mi jo nkan kun sele si daddy nkan ko de ni sele si se me pe omo yen ma po se me pe last year limo lo tem last year yen se me pe ma po dun mewa eyan ki wa ni kin se si so sister so pe kin wa ka jo wa celebrate omo dun kin wa si UK kin wa celebrate 10th year anniversary omo mi o lo ko awon so fa won pe o bo ba lo omo to fi aigboran bi o po dun mewa o ti fe lo mark birthday fun nkan to ba ti mu e lo to lo celebrate birthday omo yen awon nkan to ba mo pe o je valuables your valuables to fe sonu to fe ko di wahala rora sa won koko won to ba lo ma dari sinu leyin mo o won na ba so pe egbon awon le gba won ni pe bo se bi mo kole si ba lo se bi for bed ni eyo kan temi tin ba wale ko gbogbo eru e patapata ko kuda to ba de to wa se pe ko wa ko awon omo yen ko awon omo yen gbogbo ta awon omo yen ma je gbogbo ton ma je agbara babaka o ba ni awon ba lo si UK awon lo bomo se birthday odun mewa won ni gba ta awon ma fi de olorun ni ka won ti ma won kankan to je pe to ba sonu o le dun awon ti dogbon ko awon nkan kan awon ko gbogbo eru awon ton ba awon nkan kan awon ti ko lo sile sister awon yen ngba ti o si oko awon le won ni gba ta ma de awon na awon ko le won o daddy ti change gate ile awon ni access sile igba ta awon dede ta awon lo ba won ni church won ni bo se wu awon ni ge kilede awon fe wole ni le bo lo fe wo se ba awon ti so fun e won ba lo DC odo sister won oni church pari e ko pari awon parents won won na pari ko pari awon parents ta won ko pari ko pari awon ma ni pe ko jo girls omo awon so le je kan ah to ba fe ko won awon omo mi niyan to ba fe ko won mi o mind won sha la sense si mi a se gbara ti mama yen ti lo eni so bi omo sita o ti wole se me pe awon omo yen ti jo je bi abi age group be yen months no ma months ni omo okunrin ti won lo fi ju omo si itita ye bi n ti bere si ni jo gbe won sha n ba lo won ba lo won ba lo won ba lo won ba lo won ba lo mo ko fi last year yen se example ni o ti pa de to ti sele o tori mi fe ke get en to ni story ni o won ba lo won ba lo won ba lo won ba lo mommy wa so wi pe awon obeji Olorun ti ba won se won ti ba la institution omo si bi na de ndagba se wa ri iyawo to bimo fun won ton mu wa sinu ile o ti bimo ri amon ko to so won atoko e o mi gbere ejo de be yen o sadede lo wa so fun daddy wi pe daddy ejo sa mo fe lo wo omo ohun ton lo bimo ohun ni lo jo se mesa lo o pelu ogun olohun meanwhile nigba to nlo ara daddy o ya won no ni problem oju so na lo ma mu won lo si clinic amu won pada wa daddy o le se many shame won le se many things mo o ba yo baba le sha ni ko ma lo bo mo ni ilu eyinbo o ba lo so aburo ton bi le daddy on lo wa wa nle pelu daddy to ntoju daddy en to lo bo mo toju to lo toju omo ni ilu eyinbo ose kan ose to lo ma lo o si de ko wa ko wa ko wa so daddy o sha le ri nkan kan mo patapata for now die die ngba to bi yen wa lo do won se mo a fun lo nje won a lo medications won a ni kan se gbogbo ton ni kan se gbogbo routine yen no re ni mu won bo ton de se ko ye yin awon kan ton ni kan ma se bo lati gba to si lo aburo to wa duro si baba mi lo lo fe se so na ni family ti e a sare lo egbon mi mo nba o wa sare lo se ti e gidan a tun pada wa now baba ti wa da ni kan wa bayi eyi to wa wa ni ilu eyinbo wa fi ohun ranse so the voice notes pe kon ma binu o oju ori daddy to in actual fact ko wo ohun lati fi baba sile o sugbon awon omo to nlo wo so wi pe iya awon ni iya awon to ba mu ki iya awon so pe ohun tun fe pada lo sibi kankan ko gbagbe pe oni omo laye yi awon oni da si mo awon de ti se wahala lori awon omo to wa ilu eyinbo yen ju ki awon mo wa ko awon sile lo so ki baba ma binu aburo baba to ntoju baba nta won ba ni agbara pocket money ti awon mo awon ba fun awon nta won ba ni agbara awon ma fi ranse si aburo ko ma ba ntoju baba en to fi oro lo mi ni ko si nkan meji to bi ohun ninu o ju wi pe baba wa ni to won ba ti e le pada wa e kokan ko ye ti o ke tan ba wu awon te torokun to ti o munu awon dun o mun to nje ka won ru o mun to je ka won gbe awon fe wa wa sibi to ngbe ko ye yin ta won jo ma se toko ti yawo papapa anti yen wa ni pe far from it ka mari ni paul so awon wo laye ati sisi lai lai se ni titoko ti yawo ba nja ton ba wa gbejo ba mi emi ma ngbianju lati petu si won ninu sugbon nkokan ti mi le se teyan ba ti make up mind e pe kini ohun o sese me pe mi nse olohun olohun lo le change eyan emi as a person mi le change to ba ni nkan yi ohun o se kin wa ni ko fi tipa tipa se mi ro bi yen possible ma ni pe kon jo pe bi bon ti e jot kon jo ti oni o keta di pe bo e kokan yen kon ma lo yoju si won won lawon o le lo yoju si won o awon o le lo yoju si won laye ati sisi lai lai awon ni lo yoju si won o da mommy ejo ma se mo kan le so ta ba rawon to ti ni biru experience na berry bawo ni olorun se ran won lowo ton fi solve won ni kin go ahead omo to wa wa uk nko ah onu ye kin mo ba omo ilu yin bi pe he's now a big boy eyin okunrin e ma pariwe pe yawo yin o bokunrin fun yin tore mi oriru e ri yawo yin tun bokunrin fun yin e tun ni obirin meji yen eyin na le ma so pe omo obirin eh omo obirin wo awon omo obirin to je pe ma lo ile oko omo okunrin lomo won tun bokunrin o tun di wahala o da mu fe bere kankan lowo yin ki le yin okunrin gan fe gan lowo wa ejo okunrin e ba mi pe wole kini nte fe gan. What exactly do you want from us? Ejo, boya te ba ta ba mo nte fe, boya le ma se fun yin. Hello. Kilo pa daddy le rin. Daddy, ah, era sa. Ah.
6: Oh ba won.
0: Ah, kilo n pa yin le rin. To no mi nkan te fe, I don't know. Nte fe.
6: Ah. Ara yin mo pa yin le rin.
0: Oro wo lo ma n pa yin le rin nbe, ki le fe?
6: Ah, de sokun lagbo
0: Olorun. Ami.
6: Nle ni ko kan wa. Awo lowo. Idowo gbeke to mo lo so
0: enle o
6: lati ade tokun lo gbeu oba ifa to fe din le kenka seri baba yen odi to ti gbegiri
0: ofun won
6: eh eh ofun odi to gbegiri tori pe ngba ti o ri mari nkan to da de ko si te olohun mo sonu fun awon wa pada lo yen ko bi te ko ti le ayeko wa nga mo lo won se won abi o ti se kan lo to kan lo welo mi to si je di je ya we le keta
0: okay
6: kan lo welo mi to to yi wa je mi ni na abi ara oko yen ko si bi bi mo ja bu mi ni ko mo lo bi ra gangan
0: ah it's nice
6: to bi pe nkan to te lohun to da o so nu ni o ya ni se bi to ba foju si ona ogba
0: ona ogba be lo mo
6: eh ko ti lo mele ke
0: e se sa mo mo lure o e se o won ni bobirin o ba don le oko meji wo hello
7: hello e ka sun ma
0: o
7: ma ya e live
0: again aye ni o ma sowo yin o
7: won kale je alagidi ni aro ojo aye won
0: eyin dala gidi mo
7: inu won kale le
0: ye respect dala
7: tere ni ti won ba si ti le to ba fogun odun si se ojo kan ni o fi da gbugbu enu patapata inu won kale le inu yen ni le yen lo ko ba won bayi nigba to le mama lodo di sita ti ya yo ba ri bi gbe nko e to le mo pe nu wahala yen emi le bo sinu wahala yen nigba ti won ba ri bi ti won fe dagba iru ka ba gbo mo lowo won gan po won ti ti mama yen ti wa lana n to je loyo won o ko moju to
0: ko
7: lo be eni ti eni ton ti tori e le mama
0: ja yen ti lo bojo lojojo omo ni UK hello
8: e ka san mo
0: ah e kro le ah e ka san
8: e kro le ma yes e ka le e
0: ku eto mo si ko si yin ni mu
8: I put you. I've been here for many years. Academy.
0: Call us from him.
8: Academy. Olumi.
0: Hello. Daddy, a castle, sir. A she, sir.

0: ẹni tó ọ̀rọ̀ bàbá yẹn dàbí ẹni tó lé fún méjì
1: tó pò fún
0: tó kúkú padà mú méjèèjì ìtọ́jú kòkòrò máa ń dé ní kó má padà àwọn fámìlì bàbá yẹn kí wọ́n gbé bàbá yẹn lọ sí ibi tí wọ́n ti ń tọ́jú àwọn tí kọ̀ǹdíṣàn wọn bá rí bíi ti bàbá yẹn
1: wọ́n
0: máa lọ sí owó fún wọn
1: nìka
0: níyẹn náà báwo lè ṣe máa lọ́mọ méjì twins tó máa tún bí ẹyọ kan sí tó wá lóòfẹ́ tó ti rí pé ọ̀la ọmọ yẹn ò ní da ẹ wá ibi tọ́jú ọmọ yẹn lọ ẹ wo bí lóun lọ tó ibi tọ́mọ yẹn ti máa sorí ire lọ́lọ́run wá gbé wọ́n mú kọ́ lọ ra kinní fún ọkọ́ máa fi
1: pàá
0: kí bàbá máa fi ríran
1: ó
0: yẹ kó ti mọ kíchìnì wọ́n máa lọ dáná ń bẹ̀ ń tójú kan máa rí oṣù ń lójú wọn rí wọn.
1: Ó ká màmá yìí lára ẹ̀yin ara ilé ẹ má ṣe bínú sí mi mi ní lè gbé ìkankan mọ́ àkókò mi ti súré tètè tó ìpàdé mi pẹ̀lú ṣùdí ní ọ̀la lágbára ọlọ́run bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ọmọ yín ọ̀rẹ́ yín olúwa yẹ mi sí ọba obìnrin rí afẹ́fẹ́ a ó pàdé ayọ̀ lọ́la lágbára ọlọ́run ẹ wo ó tayọ̀.

0: ìdíje tó níṣe pẹ̀lú ìdíje ṣe àgbáyé ni kò tí mi àwọn in fact yàtọ̀ sí penalty ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́tàlá tó gbá sẹ́yìn 13 games to play nínú competitive game nínú big game bí ìdíje euro ni àbí ìdíje ìfẹ́ àgbáyé kò mi àwọn yàtọ̀ sí penalty nínú last 13 ni but still ó ní báwọn agbábọ́ọ̀lù tó kù ṣe máa wà nínú team bọ́ ṣe máa gbéyàn ẹ lè sọ fún mi wípé midfield 2 tó gba ìdíje UEFA Champions League fún ikọ̀ Paris Saint-Germain nù João Neves àti Vitinha ó wà nínú tíìmù kan
1: okun aderigo
0: player tó create assist tó pọ̀jù nínú ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì ní sáà tó kọjá nínú Bruno Fernandes ó wà nínú tíìmù kan kẹ wá sọ fún mi pé irú tíìmù yẹn wá ń struggle láti ní goal against the country bíi DR Congo pẹ̀lú gbogbo respect fún DR Congo kò rọrùn báwọn náà ṣe dénú ìdíje ife ẹ̀yẹ àgbáyé bọ̀ kò yẹ kó jẹ́ irú national team bíi Portugal ló máa struggle nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ìfẹsẹ̀wọnsẹ̀ tẹgbà kojú DR Congo yẹn lẹ́yìn tí João Neves ti mi àwọn ní ìṣẹ́jú ẹlẹ́ẹ̀kejì àbí ìṣẹ́jú ẹlẹ́ẹ̀kẹfà Portugal ò ní ṣọ́tún tàjẹ̀ tí mi kò bá nírú player bíi Ronaldo nínú team kinní kan mo rí pẹ̀lú Bruno Fernandes ní sáà tó kọjá nínú kan Man U Bruno Fernandes lè pass ní ẹ̀mẹ 1 million because ìgbà tí sáà fẹ́ tán lọ tí Fernandes ń wá wípé òun fẹ́ break assist record ìgbà yẹn mo mọ̀ pé Fernandes lè gbà bọ́ọ̀lù láì gbà short kí Fernandes bá ti dénú box báyìí tó yẹ pé ọ̀nà normal day fẹ́ tó bá sí Bruno Fernandes láti gbà tó ti dénú kan Man U á búṣẹ̀ dé short ni á dúró á calm down tí ìbò ẹ̀mọ́ àbí sesco àbí anybody fi máa dénú box tó fi máa pass gbogbo mi ò bóyá ó ní short mẹ́wàá tí season fi tán kò gbà short mọ́ ó kàn bẹ̀rẹ̀ sí ní pass ni so ìwọ tó wá lè máa pass irú àwọn bọ́ọ̀ báyẹn fáwọn sesco tó máa da góònù tó lè pass irú bọ́ọ̀ yẹn fáwọn ìbò ẹ̀mọ́ tó yẹ pé kí wọ́n bá rí chance mẹ́wàá wọ́n score mẹ́rin tó lè pass ẹ̀ fún àwọn sesco ló wá nírú atamátàsé bíi Ronaldo tó lè pass fún ṣé wọ́n tó ṣiṣẹ́ lẹ̀ fáwọn dembélé àwọn bàkúlọ̀ tó yẹ pé kán máa gègé lásán wọ́n máa gbá bọ́ọ̀lù dànù mú àwọn Vitinha João Neves lè wá rí atamátàsé bíi Ronaldo tẹ́ lè ṣiṣẹ́ lẹ̀ fún because kò sí bó ṣe jẹ́ kó ti fẹ́ tán pátápátá fún Ronaldo bó ṣe jẹ́ pé Ronaldo ti ṣe tó kẹ bá fún Ronaldo láwọn bọ́ọ̀lù nínú àwọn ibìkan Ronaldo because normally yin to ye ko ma sele niru awon dj fe agbaye bayi fun orilede ti portugal ati orisirisi talent ti won ni ohun ni wipe ki country ba so pe wa bo ronaldo tan parapata awa to ku ready lati gbe but won se be fun but ni lo sinu fese won se aye ni ikoju orilede uzbekistan uzbekistan le ma jo orilede to se pe won se kini to je pe won ka aga bayen but se ni kankan ti wo en to jo lukọ ni won fabio cannavaro orilede talo ohun lo lukọ ni orilede uzbekistan ohun lo ko wa sinu dj fe agbaye won exactly bọ́n ṣe máa wá play ẹ̀ nìyẹn ó dẹ̀ jọ bí ẹni wípé àwọn country rí kíní ṣe against the portugal láti last world cup ẹ wo nǹkan tó orílẹ̀-èdè south korea ṣe fún wọn ní last world cup ẹ rántí nǹkan tí ghana fojú wọn rí ní world cup tó kọjá orílẹ̀-èdè portugal ò tí gbá ìfẹsẹ̀wọnsẹ̀ méjì àkọ́kọ́ wọn ní world cup kán má borí ìkanú ẹ̀rí láti 2014 ní 2014 world cup group stage náà ti já lọ́dún yẹn tán borí first two games wọn mi ò rí wọn nírí orílẹ̀-èdè kan tó máa pàdánù òṣojú orílẹ̀-èdè uzbekistan àwọn players yìí nídi láti show wọ́n nídi láti show àgbáyé wípé àwọn gbúdọ̀ rẹ́dí àwọn rẹ́dí láti ṣiṣẹ́ fún Ronaldo kí àgbà tí rẹ́dí láti ṣiṣẹ́ fún Ronaldo Portugal ní ríjì nínú World Cup yìí.
1: Ẹ ṣeun gan ni sá. Ẹ bàbá ọgbọ́n.
2: Sá.
1: Sọmọ ẹ a ṣe kéré tó yìí náà mo mọ sítórì ìpínlẹ̀ kan ní Nàìjíríà ẹ lọ àwọn gómìnà ìpínlẹ̀ tí mo sọ yìí àwọn olóye ló máa yé èyí tó gómìnà tó bá ti kúnnù ìjọba mi nínú sẹ́ńtẹ̀ǹsì ó máa ní problem láti inú ọgbà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n láti jẹ́ pé ìjọba yìí àbí ìjọba tá à ń ṣe lọ́wọ́ yìí ìwọ̀n balógun máa ń wálé fún wọn wàá ti ráwọn speaker tó yí lórí tí wọ́n á gbé ko ẹ́ wàá ráwọn tó máa gbà bọ̀dẹ̀ tì ẹ́ pé lọ́jọ́ yẹn lápẹ́já lè ṣe báyìí fún excellency tí leader bá ti kún fún èmi ni wà ní iṣu.
2: Ìwọ.
1: Kò ṣe pé ṣé kò wọ àwọn yòókù kan ṣiṣẹ́ collectively kan mórí sọ́ọ̀tún dá jáde ni. Fún ọ̀rọ̀ ti darapọ̀ sọ reality wa ń bẹ̀ ẹrú kú mẹ́ta láàrin kẹsẹ̀ bá ń dun ẹnìkan wà lẹ́yìn tí ó locate Ronaldo fún oníṣẹ́ gidi àwọn àjábọ̀ kù iṣẹ́ àbí ṣé ọjọ́ orí ẹ̀ lè pọ̀ débi pé kó pa position mọ́ lára ni.
2: Kò rí nẹ́ẹ̀tì kó mọ́ lè score láì ṣe pé bóyá ẹni tó jẹ́ kó o ṣe dìdìrìndé bẹ́ẹ̀ ṣé ẹni tí wọ́n kọ́ fẹ́ kó yé wa ni pé tí wọn ò bá gbé Ronaldo sí lónìí.
1: Ó ti wà bẹ́ẹ̀ ó ti wà bẹ́ẹ̀. Irọ́
2: bí ká sọ pé òun ò gbé sí tí wọ́n gbé àwọn pẹ̀lú yẹn síbẹ̀ Fernandes ó la assist àwọn Neves yẹn ẹni pé wọ́n la assist lónìí. Kàtọ̀ pé kò sí mbẹ́ ni irú ni mò ń sọ yóò ní ibi dáìbì mọ̀ pé kò ń ṣe pé wọn ò mọ nǹkan tó ń ṣe nǹkan tó kàn wà nbẹ̀ ni wípé ṣe rí àwòrán tó bá fi hàn dé là ń sọ a ò mọ irú ẹ̀yà táwọn gangan kọ síra wọn nínú ilé ìgbà bí ìwà tó jẹ́ pé kàkà kí n bu ọmọ ayábòlẹ̀ ni kò sí nǹkan tó fẹ́ gbà nínú kọ́ńtì wẹ̀ kò ṣe kó yẹ owó kan náà fẹ́ fún wọn tí wọ́n lè rí irúfẹ́ irú owó.

Àṣírí tíṣẹ́ ò ní tọwọ́ ọmọléèwé tú láíláí, ò ní tójú ọmọléèwé tú jàre. Ọlọ́run náà ni ó máa jọ́ lọ́hùn. Ẹ wò mí lẹ́yìn Ọlọ́run, ìwọ Ọlọ́run náà ló tún kàn.

0: sí nǹkan kan tí ẹ̀dá kankan lè ṣe tí kì í bá ṣe pá bá àbúrò ẹ̀ fún látọ̀run ìgbà rẹ ọlọ́run lẹ́ẹ̀kan sí.
1: Àrùn pín tọmọ ènìyàn, ẹgbà pé ṣíṣe ní
0: ìtòlúwa. Ẹ mọ́ bá ti máa ń ṣe lórí ètò yìí ní gbogbo ọjọ́ ọ̀ṣẹ́gun ọjọ́ ọ̀ṣẹ́gun eré ọpọlọ la máa fi ń ṣe.
1: Pàpàrà ilé tí mo ti wí.
0: Ṣọ́pọ̀lọpọ̀ yín murin ìṣá. Délé Akínbọ̀dé, délé ìjìnlẹ̀.
1: Rọ̀nà ẹ̀yìn ẹlẹ́gbẹ́ mi
0: o. Ó ní iye certain amount tá a máa ń gbélé orí.
1: Ṣíṣe ni tolúwa.
0: Ẹnì kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀.
1: Wọ́n bá ṣe kan mọ́.
0: Bẹ́ẹ̀ bá wá ṣe dáadáa torí mi bá mo le.

ẹ ti mojú òpó tẹ máa ń pè é sí ẹyẹ àdá bàájọ lójú báwo sí níbẹ̀ rẹ̀ ló dá lẹ́jọ́ lọ ń fọrùn kí àwọn bàbá mi àwọn orin yìí wọ́n máa fi ń ṣe fàájì lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́nu àbí wọ́n ara gbé sí lọ́wọ́ àárọ̀ tí gbogbo ilé bá ti ń jí bọ̀ kò ní pariwo jù wọ́n á máa ń mísẹ̀ òun máa mi rí àbí báwo làwọn dádì ti ń ṣe gbádùn ẹ̀já rí àbí wọ́n ní favorite tí wọ́n nígbà yẹn mọ̀ ẹ́ pé favorite dádì ti ń yàtọ̀ sí favorite dádì ti tèmi ó lọ ń fọ̀nù kẹ́ bàbá ti tèmi o sunday tó lọ ni wọ́n ṣe àyájọ́ ọjọ́ àwọn bàbá àwa bàbá responsible fathers in day ni ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì di dádì ọlọ́run ó tì yín wọnú dádì lẹ́rọ̀ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ti ní responsibilities ó ti di dádì nìyẹn kìí ṣe àwọn tó gbé bùkátà lẹ̀ tí ọ̀gbọ́n o ẹ pé ojoojúmọ́ ni wọ́n ń jí gbèpè

0: ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka tó ń polówó ọjà. Tari 2 FM 94.9 lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ báyìí. Kéré là ń fọmọ inú ayò ó ṣe eré ni. Eré la máa ń fi gbogbo ẹ̀ ṣe ní gbogbo ìgbà. Kò sáàyè mú ronú ìrònú. Níbo la ayé ẹ tiẹ̀ wà? Kí nǹkan lọ ṣe olúwẹ̀? Alolúwẹ̀ ó sùn nílẹ̀ sí lọ́rùn. Oníkálukú ti bá a lọ́wọ́ kan. Oníkálukú fèsì ìgbésí ayé ẹ̀ squarely ni. Ẹ ní kí n bó ti wí.
1: Ẹgbẹ́fẹ́ lọ́lá kan rìn. Ilá fọ́jú máa ríbi
0: ẹ̀rọ tó ṣe. Orin rèé. Ṣé o mọrin yìí? Ogun.

0: Tọ́yìbù èmi náà mo ti gbà yí pé òun fújì náà mo pàdé ń rọ̀lẹ́ yìí Tọ́yìbù kínni.
1: Tọ́yìbù adigun
0: and his what and his fújì kínni and his fújì kò nígbà and his fújì kò nígbà. Hey, Tọ́yìbù kò síbi tí mo fẹ́ gbé ọ tó ní mọ̀ ọ́ lẹ̀ máa lẹ̀ waste time wa o ti win. Wàá pe nọ́mbà mi lẹ́yìn ètò tábọ̀ fi in tó nítumọ̀ sí gan even láti àpò ara mi in fi tó nítumọ̀ sí lẹ́yìn ètò.
1: Mọ́ ọ gbé tó bọ̀
0: yín pe nọ́mbà mi.
2: Hello. Yes, hello, sir.
0: Arajú ọmọ tẹyin náà
2: bẹ
0: o kọ yin
2: náà bẹ o kọ yin náà bẹ o kọ
0: yin
2: náà bẹ o
0: láti di ọya ojú òní tí yí bàbá. Lẹ́yìn iṣẹ́ lètò Tuesday edition eré ọpọlọ la máa fi ń ṣe Tọ́yìbù adigun and his fújì kò nígbà ó bá mi fà ń rọ̀lẹ́ ṣe fún mà nílé aláyọ̀ ní unity. Ẹ máa ń kí ẹ̀gbọ́n mi Kọmi J Kọmi Jackson. Ẹ máa ń kí bàbá mi Alhaji Rashidi Ayinde Adekunle Mèrèǹgè. Gbogbo wọn ló fẹ́ràn mi dáadáa. Ẹ máa ń kí Alhaji

0: 32 FM 94.9 lo ngbo ikanni aderin gbosunu ni o mo rerin gbogbo e nle baba o
1: e kwa ta o wa ku se o
0: isama ni o olohun sanu wa ku pin ale
1: re eh ni na ni mo ko mi na ko pada mi mo ko pin mo ta ba ko la ni la ta pata
0: eh eh
1: mo ba gbe mo ba gbe mo ba gbe bi loni
0: loni okay bo ibo ni ngbe yin lo
1: mo ti su ku gan tele bi e me gbogbo mo ti share su mi mo ti share da
0: eh ya eh ya oh yeah, ibo ni ngbe yin lo mo ready ve yin gan ba ti wa
1: pasu e ku ni pasu le mi mo pasu ni
0: pasu ni
1: bẹ́ẹ̀ni
0: pàṣọ kan náà
1: bẹ́ẹ̀ni
0: ọmọ ìyàwó
1: àbẹ̀tẹ̀
0: ẹ̀yìn èèyàn fújìtì ẹgbọ́ fújìtì ó ga o
1: pàṣọ là wá ń jẹ
0: ẹ mọ jẹ pàṣọ ẹ mọ gbọ́ pàṣọ ni ẹ mọ jẹ babó ń babá ń bẹ bá wa jẹ bó ná mọ bó ní ó ṣe wúlò fún ọmọ tí
1: ẹ
0: ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ

0: ẹ káàbọ̀ padà àsórí ètò ta pè ń lẹ́yìn iṣẹ́ délé ìjìnlẹ̀ wà ń bẹ̀ ẹnìká wà lójú òpó èyí ká tó lójú ọjà náà ti ń gbà ló sọmbọdì ẹ kúrò lẹ o.
1: Bàbá báàrí ẹ̀kan ni.
0: Bàbá kí ni.
1: Bàbá báàrí ẹ̀kan ni.
0: Bàbá báyìí wọn bàbá báàrí ẹ̀kan.
1: Èmi ni mo yẹ fún mi báàrí ẹ̀kan ni.
0: Orúkọ yín ná.
1: Bí ọdún látọ̀rẹ̀ méjì náà ni.
0: Bí ọdún látọ̀rẹ̀ mo wá fún yín báàrí lẹ yá dànù. Ẹ wá gbà mí bíbí ẹ bá béèrè lákùúkú tì í sí. Bíwà téèyàn kànlẹ̀kùn tí ò wọlé téèyàn níta nímọ̀ lẹ́nu géèjì kéèyàn wá fóònù ẹ̀dẹ́nu géèjì kéèyàn wá bá
1: òun tàn mẹ́.
0: Irọ́ o gbogbo gbogbo èèyàn ló lólùfẹ́ tèmi o. Ṣé ti amúra dé báyìí.
1: Kò sí wàhálà.
0: Àbẹ́ ti lọ wò wá pé bó ni sáwọn ènìyàn lè dàbá.
1: Kò sí wàhálà.
0: Sá.
1: Kò sí wàhálà.
0: Ọ̀yá ẹja gbélé lọ. Hello.
1: Mo wà pẹ̀lú yín.
0: Ṣé ẹ wà ń bí eléyìí?
1: Ẹ ń ṣe.
0: Ọ̀yá ẹ ń sunlẹ̀ ẹ ń sunlẹ̀ ẹ gbà.
2: Bókọ̀ mọ́ ń jẹyà òjẹ́ gbó.
1: Ìyàwó ọdún kò mọ́ ń jẹyà òjẹ́ ọdún. Ẹlẹ́dá wa kò má jẹyà ó jẹ wá.
0: Ìyàwó
1: igbó kó má jẹyà ó jẹ gbó. Ìyàwó ọ̀dàn kò má jẹyà ó dandan. Ẹlẹ́dá wa kò má jẹyà ó jẹ wá.
0: Ẹ kọ́ fàt lẹ́ẹ̀mẹta.
1: Ìyàwó igbó kó má jẹyà ó jẹ gbó.
0: Ẹ ti ń sáré ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ ẹ̀dẹ́ bàbá.
2: Ìràwé ọ̀dàn
1: kò má jẹyà ó jẹ tán.
2: Ẹlẹ́dà
1: wa kò má jẹyà ó jẹ wá.
0: Kí ni táìtù orin gan bàbá?
1: Controversy.
0: Ó sì dá yín lójú pé ẹ mọ bàrí yìí tẹ́ ń kùn lábẹ́ yìí. Mi ọ̀rọ̀ yìí fẹ́ ìfẹ́ yé mi o. Ẹ ń kùn lábẹ́ yìí ò fẹ́ yé mi o.
1: Bí
0: Láì Tú ewu. Ẹ sọ nílé bàbá
1: yìí.
0: Ẹbí rán lẹ kọrin ni. Káàbọ̀ Àyìndé.
1: Bí mo bá dé o, wá ní mo tún ń dé.
0: Ó sóríire.
1: Bí mo bá wí o, wá pé mo tún ń wí. Kí ìrì yìí ajá bí ajá o. Tí kìrù. Ọlọ́lọ́dé o, ọlá tó bí wọn nínú agbádé ọlọ́dọ̀.
0: Ó sóríire.
1: Orí gbogbo wa ò ní bu.
0: Láíláí àmì àjẹ. Ó mọ bàrí.
1: Gbogbo ìjọba àríkè owó ìta gbà.
0: Ẹ mọ sáré bọ̀dá, ẹ mọ jà. Tírí ọ̀dẹ ti jánu owó yín ẹ ti sáré. Oyin kù 17 báhùn. Ó yá, ẹ mọ bàbọ̀.
2: Gbogbo ìjọba
1: àríkè owó ìta gbà.
0: Ó sóríire.
2: Gbogbo ìjọba
1: àríkè owó ìta gbà.
0: Ó sóríire.
1: Gbogbo pẹ̀lú ìtàgbà ẹgbẹ́jẹ káforin di ẹ̀dárayá.
0: Ó sóríire.
1: Ẹgbẹ́jẹ káfìlú di ẹ̀dárayá o.
0: Láàgó mélòó.
2: Bàbá ta lọ́jẹ́ fàbẹ́rẹ́ gún yàn
1: o. Ta
2: lọ́jẹ́ fàbẹ́rẹ́ gún yàn.
0: Bàbá ẹ̀ ti ń drive, wọ́n ti ń gbéra bọ̀.
2: Bàbá ta lọ́jẹ́ fàbẹ́rẹ́
1: gún yàn o.
0: Ta
1: lọ́jẹ́ fàbẹ́rẹ́ gún yàn o.
0: Ẹmọ bàdí. Bàbá
1: ta
0: ni. Eje sora yin.
2: Ta lo je fa bere gun o.

0: ẹ̀ kẹ́ ti gbá di ìdìgbà.
1: Olórin
2: ọba tó pẹ́lẹ́ tẹ́.
1: Ṣàlẹ̀ wọ́n tó lọ yẹn wá lọ.
2: Ó bá ti rọrin kìláyé rojú.
0: Ó jẹ̀bi tó rojú. Ó jẹ̀bi tó rojú.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájí tú ẹfẹ ń gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dájí tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn k

0: ìwọ náà gbàdúrà. Gbogbo kan ní ẹ̀ gbé ẹ̀ gbàdúrà. Gbàdúrà.
1: Láti ẹ má jò
0: gbàdúrà. Ẹ̀ sọ́ ti jẹ̀bú jẹ́ fi jòrò gbà. Ẹ má jò gbàdúrà nì.
2: Ìwọ ṣoṣo ní
0: gbàdúrà fún wa.
3: Ẹ bírè ni a.
2: Ó yà wọn lọ gbà. Orí ẹ ti ẹ ti ṣe kẹ́dìdì jù. Ó gbàdúrà fún wa. Gbàdúrà fún wa. Gbàdúrà fún wa.
0: Gbingbin ni ki awu ma se. Ṣé gbingbin
3: Gbingbin ni ki.
0: Wọ́n bẹ̀rẹ̀ fún ma mú mi ṣeré àbí.
3: Your pikin may sing for favor. May he pray. All this while he dey pray, we dey pray rubbish now. Na better pray, he dey sing for you to pray. Pray with that English.
0: Oh, yeah, pray.
3: Your pikin now dey talk, your pikin. Hey.
0: Tibuzo. Yo, Yagoro. Oh, yeah, pray. Tuntun prayer ẹ ṣe. Àdúràdù lẹnu ẹ.
1: Ẹ fi ọlọ́run ṣeré kún tún prayer ṣe. Torí ti sìn ṣe ẹ̀yin ló pèsè náà.
0: Ọmọ náà wọ́n ṣe kí o tún prayer ṣe.
1: Lẹ̀wọ́n ìṣọ́nà lẹ̀wọ́n
4: rẹ̀. Èmi tẹ̀bẹ̀ sọ̀rọ̀ kan, mo fẹ́ sọ̀rọ̀ kan. Ṣẹ́rí láti dádì tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣé pópó ń wọlé, ṣé pópó ń wọlé.
0: I need to ask you how manage were you deceived to align them to join the choir.
3: Because into na that wood drum you go into the part of them. So how you go call us?
0: Are you hoodlum? I'm not an hoodlum. Báwo mi nígbà tí mò ń pè.

0: I want us to go in the spirit. Gbàdúrà torí processional yìí.
1: Gbàdúrà la wà ẹ jọ
2: prayer is important. Olúkà Jésù Jésù. Ọba àti Ọlọ́run ọmọ Gbẹ̀yìngà. Àsọpọ̀ ẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ̀gbọ́ ọpọ̀ ẹ̀wà. Master pọmọpọmọ. Òde ká jábọ́ lẹ́yìn bàbá wa. Ẹ̀yin wa
0: àrẹ̀yẹ àbá. Mo gbé ọmọ ni mo pọ̀ mi ìpọ̀ wọ̀.
3: Àdájí kí ló dé?
0: Ẹ jọ ẹ bá mi kọrin.

0: ṣe ló lè rẹ sísá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnu kiri gbèsè 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn. Bẹ̀mù tó dún kìí ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́nipòṣónú laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: Please.

ẹjí mi ń kùtùkùtù mo fẹ́ relé olówu lọrin kọ́lá wálé ọdún ẹrú ń bẹ lágbàlá àwọn bàbá wa tí ń pakú fẹ́ ṣe tipa arúbìnrin à ń lérí kọ́ nípa pápá ń jó tangán náà wòran ni àwa lọmọ eégún à ń lùgbó àti kàkànpọ̀ ẹ̀wù.

nígbà tí ìrìnkèrindò kọ ránṣẹ́ sí ìfẹ́ pàtàkì ibẹ̀ láti dánu dúró nínú kíka ìwé ìrìnkèrindò nínú ogun elégbèje lọ́sẹ̀ tó kọjá. Ọmọbìnrin náà wá kọ lẹ́tà mí ránṣẹ́ sí ìrìnkèrindò ibẹ̀ láti bẹ̀rẹ̀ kíka ẹ̀ lálẹ́ yìí. Bàbá wa olóògbé di Òfágúnwà ni wọ́n kọ ìwé ìrìnkèrindò nínú ogun elégbèje kọ́lọ́hún bá wa délẹ̀ fún bàbá náà. Ó yẹ ẹ̀jẹ̀ àtẹ̀síwájú. Báyìí ni mo kọ̀wé mi tí mo fi ránṣẹ́ sí ìfẹ́ pàtàkì. Ìgbà tí iwin tí mo fi ránṣẹ́ dé, ó ní kò ráàyè kọ ìwé padà. Ṣùgbọ́n ó fi ẹnu rán òun kí òun sọ fún mi pé òun ó fèsì ní ọjọ́ kejì. Nígbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́ lóòótọ́, mo rí ìwé rẹ̀. Ohun tí ó sì kọ ni èyí: odò ìrántí ní ìtọ́jú ẹbọra olókun, ọjọ́ 16 oṣù kejìlá, 1952 lẹ́yìn ikú olúwa wa. Ìrìnkèrindò mi ọ̀wọ́n, mo dúpẹ́ púpọ̀ fún ìwé rẹ tí mo rí gbà lánàá. Mo sì ka ìwé náà dáadáa. Ó dùn mí pé n kò lè rí àyè kọ̀wé lánàá. Àkókò tí oníṣẹ́ dé, mo ń ṣiṣẹ́ pàtàkì kan fún bàbá mi. Nípa ọ̀rọ̀ tí ẹ bá mi sọ, mo bẹ̀ yín kí ẹ má ṣe bínú sí èsì tí mo fẹ́ fún yín. Ọ̀rọ̀ náà kò ní lè rí bẹ́ẹ̀ láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti pinnu lọ́kàn mi pé n kò ní ní ọkọ títí ọjọ́ ayé mi. Bí ó bá jẹ́ pé mo ti fẹ́ ní ọkọ ni, mo rò pé n bá tilẹ̀ ti di ẹni tí ń bímọ nísinsìnyí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti yọ mí lẹ́nu sẹ́yìn pé kí n fẹ́ àwọn tí mo ti kọ̀ fún. Ìgbà tí mo rí yín níjọ́sí, àánú yín ṣe mí. Irú ipò tí ẹ wà, òun ni mo sì fi ṣe ájò yín. Àti pàápàá kì í pẹ́ kí n tó mọ bí ìwà ènìyàn ti rí. Rírí tí mo rí yín, ó ti mọ̀ wípé ènìyàn dáadáa ni yín. Nítorí náà, ìrìnkèrindò, ẹ jẹ́ kí a kúkú jọ máa ṣeré wa bí a ti ń ṣe é lọ. Kí a má fi ti ọkọ àti aya sí. Ẹ̀yin náà kò rí pé ó dáa bẹ́ẹ̀ ń dán. Ẹ ò rí àkàṣù ẹ̀kọ́ mẹ́fà tí mo fi ránṣẹ́ sí yín. Mo sì fi mọ́ín-mọ́ín mẹ́fà tí ẹ ó fi jẹ wọ́n sí. Àwọn ọ̀rẹ́ mi kí yín o, àti pàápàá èyí tí ẹ̀ ń gbúrò tí èmi rẹ̀ jọ rẹ́rìn ní apá ọ̀nà ilé wa níjọ́sí, tàbí ẹ kò rántí mọ́. Ẹ bá mi kí àwọn ọ̀rẹ́ yín dáadáa. Mo dúró níhìn-ín, èmi ni tiyín ní tòótọ́. Ìfẹ́ pàtàkì. Nígbà tí mo ka ìwé yìí tán, mo kọ́ mi kanlẹ̀. Inú mi bàjẹ́, orí rúdurùdu. N kò mọ èsì tí n bá fún ẹni tí ó rán wá. Mo wí fún un pé kí ó máa lọ. N ó fi èsì ránṣẹ́ nígbà tí ó bá ṣe. Nígbà tí ó lọ tán, n fi ìwé náà han àwọn ọ̀rẹ́ mi. Nígbà tí wọ́n yẹ̀ wò, wọ́n ní ìwé náà kò burú. Wọ́n ní kí n máa kọ̀wé sí i dáadáa, kí n má sì ṣe yọ́ lẹ́nu nípa ọ̀rọ̀ náà mọ́. Wọ́n ní ó lè fẹ́ mi nígbà tí ó bá ṣe, bí mo bá lè mú sùúrù díẹ̀. Nítorí bí a ti ṣe ń kọ ìwé sí ara wa ni a ó túbọ̀ máa fẹ́ràn ara wa. Àti pé nígbà tí ìwé bá pọ̀ díẹ̀ láàrin ara wa, mo lè tún rọra mẹ́nu lu ọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan sí. Mo gba ìmọ̀ràn wọn, mo tẹ̀lé dáadáa. A bẹ̀rẹ̀ sí kọ ìwé síra wa. À ń fi nǹkan ránṣẹ́ síra wa pẹ̀lú. Bí mo bá pa ẹran, èmi á fi ránṣẹ́ sí. Bí òun bá se ọbẹ̀, á bù ránṣẹ́ sí mi. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú ìwé mi, mo máa ń sọ̀rọ̀ kan ibẹ̀, ṣùgbọ́n kò ní fèsì sí apá ibi tí mo sọ̀rọ̀ náà nígbà tí ó bá máa fún mi ní èsì. Ṣùgbọ́n èmi pàápàá mọ̀ pé ó túbọ̀ ń fẹ́ràn mi sí. Ọ̀rọ̀ náà kọ́ mi lọ́gbọ́n púpọ̀. Lọ́nà kínní, ó fi hàn mí pé bí ènìyàn kò bá rí nǹkan dáadáa, kò yẹ kí olúwa rẹ̀ sọ. Ó sì yẹ kí ọkùnrin ronú jinlẹ̀ kí ó tó máa sọ irú ẹni tí obìnrin kan jẹ́. Nítorí ní ọjọ́ tí mo kọ́ rí ọmọbìnrin náà létí odò, tí kò pẹ́ púpọ̀ tí ó bèrè bí mo ti ní ìyàwó tàbí n kò ní, mo ṣe bí ó fẹ́ kí n fẹ́ òun ni. Ṣùgbọ́n ìgbà tí mo wá kọ ẹnu nǹkan bẹ́ẹ̀ sí, ni mo tó mọ̀ pé ọ̀rọ̀ kò rí bí èmi ti ń rò. Lọ́nà kejì, mo rí pé ìfẹ́ kìí ṣe ọ̀rọ̀ ẹnìkan, ọ̀rọ̀ ẹni méjì ni. Kìí ṣe pé ọkùnrin kan máa fẹ́ràn obìnrin kan kí òun nìkan máa fẹ́ràn rẹ̀ láì jẹ́ pé onítọ̀hún náà fi ìfẹ́ hàn sí. Òun ni ìfẹ́ fi lè dàgbà. Bẹ́ẹ̀ ni, kìí ṣe pé kí obìnrin máa fẹ́ràn ọkùnrin kí òun nìkan máa fẹ́ràn ọkùnrin ṣá, láì jẹ́ pé ọkùnrin náà fi ìfẹ́ tirẹ̀ hàn sí, ni ìfẹ́ fi lè gòkè. Bí mo ti ń fẹ́ràn obìnrin náà ni òun náà ń fẹ́ràn mi. Nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kan báyìí, bí mo ti jí, ewé ẹ̀yẹ ni mo kọ́ rí. Ó wọ ṣòkòtò tí kò pupa, tí kò sì funfun, tí àwọ̀ rẹ̀ jẹ́ búlù. Èyí ni ní pé ó fi ara jọ aṣọ aláró. Nígbà tí èmi náà wo inú àpò mi, ó wọ ṣòkòtò kan tí ó jẹ́ ti bàbá mi tẹ́lẹ̀ tí mo jogún lẹ́yìn ikú rẹ̀. Àwọ̀ rẹ̀ náà ti búlù ni. Nígbà tí òòrùn là, àwọ̀ sánmọ̀ mọ́lẹ̀ kedere, àwọ̀ ojú ọ̀run sì jẹ́ búlù. Lọ́jọ́ náà gan, bí mo retí ìwé láti ọ̀dọ̀ ìfẹ́ pàtàkì, nígbà tí àbúrò rẹ̀ tí rán sí mi sì dé, ẹ̀wù búlù ló wọ̀. Ìgbà tí ó tún fi ìwé lé mi lọ́wọ́, àpò ìwé tí wọ́n fi sí, búlù ni àwọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀
apo iwe funfun ni o fi n ko iwe si mi ami ife si ni awo bulu je nitori eyi o ja iwe na were were nigba ti mo si ri iwe yi bulu tun ni awo re nigba ti mo ma ka ohun ti mo ba nibe ni eyi odo iranti ni itoju ebora olokun ojo ke dogun osu keji edegbe wa odun o le meta le la adota leyin ku oluwa wa irekirin do temi ninu iwe re ti o ko gbeyin mo ri pe o tun soro kan ti wi pe ki o le sese ki a jo ma gbe po nijo miran mo ro pe mo ti so fun o ni ijosi bi o ti je pe mo ti pinu lati igba iwe mi wa pe n ko ni fe enikeni sugbon wi pe won o duro ni temi lai ni oko ni sugbon nigba ti mo wo a pon gbogbo ti o tin se lori mi lati ojo ti a tin bo yi mo ri pe oni dara bi mo ba ko jale nitori ko ye ki nkan kan wa ti mo le fi du o nitori na mo ro pe oro na yo sese mo ti wi fun baba mi o si ti gba be sugbon oni ki ranse wa ti awon ara ile re wa toro mi lowo ohun nigba ti o wi bayi mo so fun pe ona irin ajo si oke ironu ni o wa ati wi pe awon ara ile re ko ni le wa ko ko gba sugbon mo wa lo ba egbon mi agba aburo re o si ti ba so pe ki won ma wa mo sugbon dipo be ki o kowe si baba mi nitori na owe na were were bi o ba ti ri iwe mi yi omo ti mo ran wa yi aburo mi ni omo iya mi ni nitori na ko si nkan kan ti o le ran ti ko ni sai jise fun mi bi oro kan ba wa ti o ko fe ko sinu iwe yi ki o wi fun aburo mi yi ki o wa so fun mi oro mi ko ju bayi lo mi ni tire ife pataki bayi ni iwe omo na lo n ko si tile mo bi inu mi ti ri mo nigba ti mo gba inu mi dun to be ti n ko mo nkan ti n ba se lese kan na ran aburo re pada mo si yara kowe kekere kan wipe inu mi ti dun to be ti n ko ti le fesi nigba na ati pe ki ife pataki ma reti esi we mi na loto nigba ti aburo re lotan ti a bere si soro omo na ko si enikan soso ninu wa ti ko gbadun re olukuluku awon enikeji mi ti won ti mo bi oran ife wa ti n lo si ni won bere si yin o kowe ti o ni lari si mo si ko si baba re pelu baba re fesi oni bi omo ohun ba ti wi pe ohun ohun ko pari ki a ma fe ara wa ni ojo ti mo lo be wo ti mo ri ile re ati iru ipo ola ti o wa o ya mi lenu pe iru olola be le wi pe ohun ma fe imi ode ife nipon oju ogirele o lagbara oju okuta iwon inu fila fila saye po feran mi daada nitori eje ni mu bi mo ba si ti n pa irun ni mo ma n fun mu o si ti gba pe ohun o ma gbe mi lo si odo omo na nigbakigba ti o ba wu mi emi na si n lo sibe lemo lemo ife pataki ni lari pupo apere pataki ni o je fun awon omoge titi a fi gbe ara wa ni iyawo o hu wa bo si kan si mi ri o wi pe ki n wa ki n de ibe ki n ma ba o wi pe ki a pade ni ibi kan ki n de ohun ki n ma ri o ye adehun lojo kan soso ri bi mo ba de ile won eni ti o ba to ki n ki ti n ko ki a toka re si mi bi awon obi re soro kan nipa mi a wi fun mi bi oju mi yi pada die kin o ti mo ko tu asiri mi ri afi bi o bo oro ti mo ba fi pamo si owo re ko je wi fun enikeni eniyan ri igbekele nibi la tun pari kika itan yi si loni irinkiri do ninu gbo elegbeje latowo baba wa ologbe ti o fagun wa a tun tesiwaju ninu kika itan yi lose to nbo sugbon eto aditu o si tesiwaju e darapo mo wa lori Facebook pelu 32FM 949 feyin e 32FM 949 feyin e ibe let's ma refer of video e ko ta fe so lale en le oje e ku kale

ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bá wá yẹ yin wọ́n máa ń sàbá lórí ẹ̀ fún bí oṣù mẹ́fà sí oṣù mẹ́sàn gan gbà míì kó tó di wípé ẹyin náà kó tó di wípé àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní jáde nínú ẹ̀ ní kété táwọn ọmọ yìí bá sì ti jáde nínú ẹyin yìí ni wọ́n ti gbòmìnira ní kété tó bá ti jáde ni wọ́n ti gbòmìnira wọn kì í ṣe ẹranko táwọn tí ìyá wọn a máa wá mú wọn jẹ káàkiri tàbí kí wọn jọ máa wá rìn káàkiri kí ìyá máa lọ níwájú kó máa wá yanbọ lẹyìn ẹranko agilintin savannah monitors làwọn olóyìnbó ni wọn ń pè é báwọn ẹranko yìí bá wà nínú ewu àwọn náà máa ń fi oríṣiríṣi àwọn ìwà kan gbára wọn kalẹ̀ yàtọ̀ sí wípé kí wọ́n kó sínú ihò èyí tí mo ti sọ lẹ́ẹ̀kan àkọ́kọ́ ni ìrù wọn wọ́n máa ń fi bó bá fi ìrù lùyàn bí ìgbà tán ṣáàyàn ládàáni ìrù wọn mú bí blálà ni wọ́n máa ń gé yànjẹ náà o wọ́n bá sì wà nú ewu wọ́n tún máa ń hu nígbà tí ejò bá ń bínú tó wá ń ṣe báyìí tẹ máa gbọ́ tẹ́jọ́ ń kùn tó ń kùn bí oru àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ ọ̀lẹ́mẹ̀ ìwọ̀ ọ̀jà ni wọ́n ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n ó sá tí wọ́n bá rí ẹranko kan tó ń dúnkokò mọ́ wọn ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n ó sá ju kí wọ́n ó jà lọ wọ́n lè gbé tó bí ọdún mẹ́wàá sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún nínú igbó 10 to 15 years ṣùgbọ́n àwọn tí wọ́n ń sìn àwọn máa ń pẹ́ jù bẹ́ẹ̀ lọ torí wọ́n máa ń tọ́jú wọn àwọn ni mo pè ní ódélé óbẹ́bà ọ̀fẹ́ ló ń gbáyé ẹranko yìí ni mo mú wá sórí ètò lónìí ẹranko tí wọ́n ń pè ní agilintin abara yíyí táwọn olóyìnbó tí wọ́n pè ní savannah mon

iná ńlá mo dé abada wúta òjò pálá mi ọkà yọ lọ́la òkè kẹ́kẹ́ yí rèé alẹ́ ló kẹ́rọ̀ bí àdá àpọ̀ ju èdè tí gómà gàlígàlì ọ̀pàpà mọ̀ tí pápáláyà mi òkè wọ́n ní ọmọ pọ́n lórúkọ tẹ́pẹ̀ wọ epo ọmọ dùn lórúkọ tẹ́pẹ̀ wọ yọ àfihàn ní wọ jàkẹ́ tẹ̀rútọ̀ mọ́mọ́ torí pé tẹ̀rútọ̀ mọ́ ní pé jọ wo líìlí ìbọn ọlọ́run èdùmàrè ìbá pẹ́tẹ́lẹ́ ọwọ́ ìbá pẹ́tẹ́lẹ́ ẹsẹ̀ ìbàlàwò òṣùgbó fìdígbòdì ìbàlùkọ́ sóró alójú ọ̀la àlùgbẹ́ lọ́lọ́ra yìí bó kí yín o ibikíbi tẹ́tígbẹ́ lásìkò bó kí pé ẹkọ́ àmójúbà àbí torí tòṣẹ́ tí ń dúró dédé tẹ́tí ń retí ètò àgbọ̀kọ́gbọ́n tá a pè ní ẹ̀wọ̀n òjọ́ lé lórúkọ aláṣẹ àdìgbìwọ̀n ìdíṣẹ́ ìdò 2FM 94.9 tààgó wà sí òkè téńté àjàkẹ́rẹ́ kò kú wà sí tààgó wà sí òkè téńté laughter house ní premier hill mọ́kànlá lùbàdàn mo fi ń kí yín ó kọ́ tẹ́bí gẹ́gẹ́ ní akeem hamzat èmi ni ọmọ olóòjẹ́ boko méjì ọmọ pọ̀lọ́dẹ́gẹ́dẹ́ etí iye mẹ́tú ẹ̀là boko tí ọmọdé jẹ́ ìgbà láyé fàbàdà. Ọmọdọ̀ fún wa ní tí ọ̀yọ́ fún wa o má fún wa ní tí ọ̀yọ́ kó fún wa kọ́lọ́ ọ̀tún sànú wa ni ẹ̀wọ̀n tí ò sí kí ni tí ọjọ́ lé.

bébí se ma n sọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ pé ẹ̀wọ̀ ọjọ́lé ohun tí yẹn kà sí tí yẹn kà sí nígbìyẹn lọ́gbẹ́ ẹ̀wọ̀n kéré dùwà kọ́mọ sọ adìẹ lẹ́wọ̀n torí pé tí èèyàn bá wà nínú ilé rẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ìyàwó àti ọ̀wọ́ ọmọ rẹ̀ yóò mọ̀ pé ilé ayé yìí dùn àmọ́ tí èèyàn bá dọ́gbẹ́ ẹ̀wọ̀n yóò mọ̀ pé ayé pé méjì ẹ wò ó ẹyin tí ẹ wà tẹ́ ń gbó ètò ẹ̀wọ̀n tó lé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ní díẹ̀ ní ẹ̀wọ̀n ẹ wá má dàgbọ́ o ìyóò tòní tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí ẹ má dàgbọ́ torí bí wọ́n ṣe ń gbọ́ lọ́wọ́ máa wò ó lórí facebook wa ẹ má dàgbọ́ ẹ má dàwò ẹ pẹ́ tẹ́ ẹ bá fẹ́ràn ẹ mú fóònù yín ká ẹ pè ká ẹ dín wípé sí rédíò rẹ sí 32 fm gbé sí 94.9. kò gbọ́ idán torí pé tó gbìyànjú dọ́gbẹ́ ẹ̀wọ̀n mi látọ̀gbọ́ lálẹ́ yìí o torí ẹ ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ṣe àdìkọ́gbọ́n orí nímọ̀gùn sì rèé àìsè lọ́pọ̀ àní díẹ̀ ní ẹ̀wọ̀n ẹ jẹ́ ká kọ́ ọgbọ́n ká mọ̀ dàgbọ́ lẹ́yìn tá a gbọ́ ẹni tí ọba gbọ́ bí ìgbà tí èèyàn bá fi pọpọlọ tán tí ìjọ sàlẹ́sẹ̀ ọ̀kadà bí ó ti du ẹni náà nu a gbọ́dọ̀ gbé ètò ìbò tó lè ta lẹ́yìn ni ó yẹ bọ́dọ̀ facebook wa báyìí facebook wa 32 fm 949 kájọ sí bá àtijọ́ máa ń ṣe kí n máa rí ọwọ́ yín pé ẹ wà lé ẹ gbé ètò ẹ̀wọ̀n ọjọ́lé ẹ ní dẹni ẹ̀wọ̀n

ẹni pé nǹkan kì í ṣe ìràgò tá a bá ń gbé nǹkan ń bẹ àgùntàn tó sọ̀rọ̀ lẹ́yìn ìyá rẹ̀ tí ọba kì yóò ní nǹkan bẹ mà sí o kí yẹn pààyàn bí èpè yẹn ń pa ẹran yẹn ń pa adìẹ ẹdá ńjọ la fẹ́ bù gbogbo nǹkan bí ilé jìnnà ńjọ la fẹ́ fi nǹkan báyìí lẹ́nu ńjọ la tó wá fẹ́ sinmi bí orin eré kan fíìmù kan dáa wò pé ilé ọlámọ̀ níyọnu gan o. Ó ga o ọ̀rọ̀ yìí ti parí lórí ẹ̀ o pé parí o.

0: ẹyẹ wọjọ alákùnrin ọhún lórí facebook wẹyìn tẹ ní facebook lọwọ tẹ ẹwù ní 32 tẹ ẹwù ní 32 fm ẹwùjọ alákùnrin ẹwùjọ ẹ.
1: Ọjọ́ tẹ̀bí bá ń bọ̀ náà bá bá máa rìn o ọlọ́kọ́sọ gbogbo wa.
0: Afẹ́ni Adé kù síbẹ̀ ìyún Adé Adédoyin òun wà ní kò tí ìdásẹ́tò. Ìyá mi ti wọlé Susana Akinboye. Ẹ ní dẹ́ ní ẹ̀wọ̀n.

Pẹ̀lú kò jọ lọ́wọ́ ẹ̀yìn tí ẹ̀ ń wò mí nílé báyìí pápá lórí Facebook mo ti ń rí ti Young Adex onímọ̀nà gbé wọn ẹ̀ ní rògbò àkóbá. Ení ẹ̀wà kọ́rọ̀ lè bá ìyá arákùnrin wà lọ́gbẹ́ wọn báyìí o torí pé wọ́n ní ẹni tó bá se tẹ́lẹ̀ kò sí rí ojú ẹ̀dá ni ó fi rí tẹ́lẹ̀ kò rí rí ẹ̀wọ̀n rèé kò jọ ilé rárá ó ti ń ké ó ti ń da mọ̀ báyìí lọ́gbẹ́ wọn pé àṣẹ ayé pé méjì ó ga o. Samu ga rebu kola iwa te bi e ni mona gbe won bakan na ayodeji peters e ni mona gbe won ebuka bu ma gbo eto yi lasan e ma mu nta so nbe ma mu gbo e ma mu lo eni ti o sele si e gboro lenu won ora ti e da e gbo bọ́dọ̀ tí ìyá kan ó sọ̀rọ̀ ó ní nílé àwọn o tábàtú fẹ́ gbé tó ẹ̀wọ̀n ọ̀jọ́lé àwọn ògbé rédíò sáàrin ọ̀dẹ̀ àwọn wà gbogbo ọmọ inú ilé jọ ẹ máa bọ̀ wá gbé tuntun o nílé wa a ní rógun ẹ̀wọ̀n o ẹ fi tọ̀sẹ̀ yìí kọ́gbọ́n ẹ tó gbọ́ tuntun ní ọ̀sẹ̀ tó ń bọ̀ orí tó máa sọ fún wọn nu irú inú ilé wọn nísìnyí báyìí wọn à

0: a jẹ́ kí bàbá lọ lé báyìí o.
1: ọ̀rọ̀ náà máa padà dẹ́gun ayérayé.
0: ẹ jẹ́ pàdé lórí ètò kásùlà yóò pati program wa yẹn níjọ sunday la gómẹ wà lé tòkòtò bí rò ẹlẹ́ran tó bẹ́ẹ̀ ẹgbà bẹ́ẹ̀ agomẹ wà ní pati ọbẹ̀rẹ̀ o níta tí wọ́n fẹ́ bí ní láti sí dídẹ mí mu yóò wà gidi gan ni ibùn gan àwọn tí wọ́n máa ń fọwọ́ fún yẹn lébù ẹ tí àbúrò kẹ́bù dáadáa ni o ọjọ́ ni fún yín lóde lòdì nídìde fún dárúkú ìṣẹ̀dá kalálẹ̀ ìbàdí kí n dákun yẹn bí méjì kọlọ jẹ́jẹ́ ọ̀fẹ́ àbá ẹ sí àbúrò kẹ́bù dáadáa ni mo ti gbó ẹsẹ̀ dáadáa wá tó bá di kásùn láyé ẹ̀mọ̀ sí àárẹ̀ oníyẹsẹ̀ ọlọ́bẹ̀sẹ̀ o ọ̀tájọ́ jẹ́ akọ́ ìbínú ẹ má jẹ́ àdáràn àdìdáràn ìpàdé mi àti òdìjọ́ sunday lago mẹ́wàá lórí ètò kásùn láyọ̀ tí bá ti akọ̀rọ̀ àgbàgbé báyìí ẹ pàdé yùnkìyùnkì yóò sì yùnkìyùnkì fún yín dáadáa tolóore té yóò sì yùnkìyùnkì fún yín dáadáa akí bàbá lóko mi ọmọ olóje moko méjì ọmọ ọpọlọ gẹgẹ ní tíyẹ mẹtú ẹlà moko tíṣẹ ọmọdé jẹ ẹgà láyé fábàdà ẹwọjọdé tọbẹjọ ni o ẹni àwí fún ọbàjẹ ọgbọ o dáàárọ.

0: eye bi okin so won ni gbo ewe nje adubi tradu medical clinic lo ti seyo pelu okan egbogi ti won fi mejile gbe kale ogd powder sukan gba ke egbogi ton pale asan mo lagu ara ogd powder oju ton su ara yiyu efori agba bigba owa atese ton kuta itayi kokoronu eje pelura ko gba be pelu imo toto ni won se egbogi onibeji o wa ni gbogbo eta ile ise ewe nje adubi tradu medical clinic elerumo ke compound oke ofa baba asale bus stop ibadan ewe nje adubi tradu medical clinic lo se telephone 003-326-0141 tabi 0805-345-9223 OGD powder OGD limito to
1: Oúnjẹ sì jí ọ̀rí àwọ̀ tí bòmírín mú kókó dàgbà. Ẹ̀rí làpẹrẹ ìdùnnú. 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn.
2: Ẹ kú ọjà o.
3: Ẹ káàbọ̀ o.
2: Ìyá bí ti ń síbò nìkan.
3: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ rìn, bó wà ní látàárọ̀.
2: Wo ẹwọ́ àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan kákó fáwọn tí ń bá wà dáa.
3: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìnyín tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ́ ní bèrè lọ́wọ́ mi pàápàá.
2: Kí ni tó dé òpolówó ọjà rẹ ni?
3: Mo polówó èrè yóò wọlé náà ni ìyí ti ẹ̀rẹ́ ni bí mi.
2: Àwọn bó ni wọ́n ti ń polówó ọjà rẹ ìyá bí ti sin.
3: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtùbá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
2: Ìyá bí ti sin. Ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọpẹ́ lórí ẹ̀. Rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ. Ibẹ̀ là wá ganu sí. Níbẹ̀ là sì ti ń gbọpẹ́. Ìwọ náà bá wá fẹ́ rírì. Ṣé kí a kò lọ polówó lọ́dọ̀ wọn.
3: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
4: FM 94.9.

0: lọ́jọ́ ajé
1: dádì pè mí lógbò mọ́ṣọ́ ìyẹn olùṣọ́ wọn pè lórí ètò níjẹjọ wọn ni pé àwọn ò gbọ́ wa dáadáa bẹ́ẹ̀ dẹ̀ ni a ti adjust ti gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ káwọn èèyàn mọ́ gbọ́ wa dáadáa ńbẹ̀.
0: gbogbo ìtirẹ community
1: ẹ dákun tó bá yẹ pé ń gbọ́ mi ń bẹ̀ ẹ jọ ẹ jẹ́ kí n mọ̀ dáadé.

0: Ọlọ́run ó ṣàánú wa. Ẹ wo ẹ ní bínú. Ibi mo bá dé hun. Ẹ jẹ́ kí gbogbo lọ tún bẹ̀ ṣe. Ẹ dákun tí. Ẹ wo ká má fàkókò ṣòfò. Lórí pé à ń gbara wa níyànjú. Ibi ó ká mi mọ́ lálẹ́ òní nù. Ká ṣera wa létí díẹ̀. Ká má gbàgbé. Mo ti sọ fún wa tẹ́lẹ̀ bí mo sì máa ń pariwo ní gbogbo ìgbà. Ètò yìí è ṣe fún ìbálòpọ̀ lásán. Gbogbo ohun tó rọ̀ mọ́ ìbálòpọ̀ la wa ń sọ. Òun náà la sì ń ṣe lórí ètò. A gba límítì ètò yìí lórí pé ìbálòpọ̀ lásán lásán lásán ní gbogbo ìgbà. Torí gbogbo nǹkan tó rọ̀ mọ́ ìbálòpọ̀ ó pọ̀ púpọ̀. Ní dáadáa àti ní dáadáa kejì. Kódà mo fẹ́ lè sọ pé dáadáa kejì ó pọ̀ ju dáadáa tí ń bẹ̀ ń bẹ̀ lọ. Bí ò bá ṣọ́ra ó lè wù. Nínú 100% family tó ń tò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ kí n sọ pé 60% n tó jọ mọ́ ìbálòpọ̀ ó ń tú wọn ká. 60% ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. Torí kò sẹ́ni tó ṣetán láti máa sọ̀rọ̀ rẹ̀ títà. Ẹlòmíràn mọ̀ wò wípé ṣé mọ̀lẹ́bí mo fẹ́ máa sọ. Sọ̀rọ̀ ẹ mo fẹ́ pè. Àbẹ́ wa gbà mí ṣé pásítọ̀ mo fẹ́ sọ fún. Àbí ìyá àti bàbá ni kí n pè. Pé ń forún dùn mí. Àbí kí wá ni ta wà mo fẹ́ rojọ́ fún. Ìyá ta fi ń jẹra wa tí gbogbo ẹ̀ fi wá di silent killer. Ìyá yẹn dẹ̀ ń di silent killer mọ́ wa lára. Silent killer ni wípé ká mọ̀ fi ìyà oorun jẹra wa nínú ìgbéyàwó. Style kan téèyàn fi ń para rẹ̀ dànù òun ni. Mo rẹ́ni tó para ẹ̀ dáadáa nítorí pé ìyàwó rẹ̀ ò gbà láti bá ní àjọṣe. Máa yẹn dẹ́kọ̀ọ́ mi ti suicide. Because ó ti overlove ìyàwó ẹ̀. Ibi tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ dé. Kò lérò pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn lè máa pọ̀ kó tẹ̀ lè máa ṣẹlẹ̀ járe. And one thing ni mo fẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. Sherry stage kan wà tó ṣe pé táwọn obìnrin bá dé ó di dandan nǹkan yẹn máa ń yàtọ̀ ó máa ń kò sí bẹ́ẹ̀ ni yẹn ṣe lè gùdù tó lórí bẹ́ẹ̀d kò sí bó ṣe lè ṣeré tó kó máa sá fọ́ 440 kó máa sá fọ́ runner kó máa ṣe 10 rounds. Ẹ mọ̀ jẹ́ atanra wa. Ẹni tí ń bẹ lára obìnrin lifespan ni mo ń pe o lifespan obìnrin ó yàtọ̀ sí tọkùnrin. Arọkùnrin yóò máa lewọ etí yìí ó. Tóbìnrin bá ti ń di pé ó ti lé ní 50-60 gbogbo ohun tá à ń sọ yìí ó ti dọwọ́ lẹ̀. Pàápàá jùlọ lásìkò ìgbà tóbìnrin bá ti wọ menopause sexual ability yẹn máa ń pọ̀ ṣùgbọ́n ìgbà yẹn ló yẹ kó tún máa ní ìbálòpọ̀ jù. Ojú ara máa fún kọjá ààyè wọn ní damira mọ́. N tí ń yọ̀ lójú ara ó ti yé eyín kò ní í dà kò ní síbi pé wọ́n ti reach orgasm abẹ́nífẹ̀. So gbogbo nǹkan báyìí ni mo fẹ́ káwa ọkùnrin máa try láti bá àwọn obìnrin wa yín àwọn ìyá wa kí máa bá wa put into consideration. Kì í ṣe wípé anything. Ẹlòmíì ò mọ̀ ọ́n mọ̀ ní sọ wípé gbogbo obìnrin ni o. Ẹlòmíì ò mọ̀ ọ́n mọ̀ ẹlòmíì tì ní ìmọ̀ọ́mọ̀ fi jìyà ọkọ ni wípé ó fi fìyà jẹ ọkọ ni ó ti yé yín. Ṣùgbọ́n àwọn kan wà tó ṣe pé wọn ò mọ̀ ọ́n mọ̀ wọn kàn ní feelings fún sex ni. Wọn ní feelings láti sọ wípé ok mo fẹ́ ní ìbálòpọ̀. She won't even be able to express herself. As in you will keep asking her kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ìgbà ńlẹ̀ mọ̀ gbọ́ pé ó rẹ̀ mí. Ìgbà ńlẹ̀ mọ̀ gbọ́ pé kinní kan kan mí inú. Ìgbà ńlẹ̀ mọ̀ gbọ́ pé kinní. Rárá o àwọn obìnrin oríṣiríṣi stages ni wọ́n máa ń bọ́ sí. Àgàgà tóbìnrin bá ti ń di pé ó bímọ kinní yóò ti yàtọ̀ sígbà tó ń bẹ́ ń ṣe sí. Ó bá bí kejì ẹ ti rí ọmọ ó ti dà wálẹ̀. Ọmọ àkọ́kọ́ gan ẹlòmíì ò mọ ra páàkì mọ́ ó ti dára nù. Kò sí tó kàn kò máa ra mú mọ́. Bó bá mu gan ó bá páàkì ẹ̀ kọ́lọ́run jẹ́ ó wọra wọn ni. Ẹlòmíì sì ní tẹ́ ẹ bá rí kó bá bí mẹ́fà ṣakalára ó le. Ẹ lè mọ gan pa ọmọ ti jábọ́ lára rẹ̀. Bẹ́ẹ̀ bá rí ọyàn ẹlòmíì ẹ rí wípé ó ti wà ságì tí wọ́n sọ pé nǹkan wà ságì tán pátápátá yóò dara lẹ̀ tán pátápátá pátápátá ni. Bẹ̀rẹ̀ bí ó débẹ̀ gbogbo ó débẹ̀ ẹ wá máa wò ó pé ìwọ tó ò ní bẹ̀rẹ̀ bí ngbà tí mo fẹ́ wọ́kùn ẹ̀ náà bẹ́ẹ̀ ni changes máa wà nǹkan téèyàn ó fi mọ̀ pé ó ti ṣàbíamọ rí nìyẹn. Ọlọ́run yìí kadara alawo alikir kadiri olon tobi kadara ti olon to wipe ohun fun awon obirin nu ara kadara to obirin gba nu body system yen ma change everything will change everything will change
1: number 15 isa will be no gbe kan o le pa tete lomo
0: eba iru gbogbo nkan beyen lo ye ka ma mo o ti ye yin iru gbogbo nkan beyen lo ye ka ma mo so tobirin e ba tun wa ndagba tun dagba o bikini o bikeji o biketa ara o ti re e mo ja tan ra wa engine gan keyin o mo lo fo didi fo didi for 20 years 30 years e gbonu mo je mo pe e gbodo ma grease e o di dodon o ma re engine ohun e tun tun se e tun package se so fun yin lifespan ni engine gan ero ta fi n se nkan ta fi se o gunju emi obirin mi lo because won se mo pe won tun won ma tun engine se obirin ti o ba wa rowo lati toju ara nko o tutu lewu to ro lomo stage kan to birin ba tin de awon stage kan o di dogon itoju ara gbodo bere ara itoju ara to gbodo bere o na ni pe ko birin ma take ara e o ti eyin ara inu ara body your facial expressions as in oju e gbodo express joy o gbodo give joy fun oko e as a woman o ti eyin of the facial look body look everything aye ti di aye ti di aye to expose nsin you can see everything all over social media ibi tawon elomi ma so pe ah this agi breast no I don't want it again awon yen ma lo fun operation wa lo she tummy talk wa she gbogbo e pe tori pe kini inu won won ni confidence ninu won mo nothing sorry me so wi pe ke lo she operation mi ni e ba so pe ah tolu ore n tete ni pe ke fun mi lowo ni won se tummy talk ke wa lo gbajo abi ke ni roko yin lara rara o but there are some ways you can do it o ti eyin there are some ways to se wi pe eyin gan le wo yi pe okay fine okay mi wa okay mo eh no o ye eyan dudu ni mi je ki maintain ni dudu yen eyan pupa ni mi pupa mi ko le jade je ki maintain e and internally ninu wa o lawon nkan to ye ka tun ma se fruits wa nbe te le ma je as in awon medications wa ta le ma lo be supplement ta ba tin de certain age kan gege bi obirin o ti eyin ki se wi pa kan sun be an ji be an sun be an ji be e wo ko gba be o baba tin dagba a mo se kini a mo tun ra se ni o baba se lo awon supplement to da ta nje so iru awon clove yen orisirisi o ti eyin awon clove turmeric ginger garlic ko ye ko ma won ninu le awon kan be yen a le ma lo o mama ewo o mama fo ara wa obirin to ba mo ti so fun wa dada orisirisi nkan ni mo ti so fun wa lori eto yin so it is very compulsory o wa very very crucial fun wa gege bi obirin lati ma se awon routines yi tori pe ki lifespan wa ko le increase si ni gege bi obirin time gba ta wa nti ki ara wa yin eran ti pe awon ko wa won duro dede o awon okunrin gan na nse kini won yera won wo ma gba pe mi le wa ku saji odi won toju ara won e ma je ntan yin o won ni pe ko se ni to fe ku bukata la won gbo won di pe baba o ku tan yo mo di pe iya won ni o lo je won mo bi won ba bi mo si o ti ye yin so ni kaluku tin jare as a woman you are as beautiful as o ti ye yin as a gbin ola e toju ara yin o wa very important very very important very crucial e jon tori olon e ma wora yin run awon ogun te le lo time gba menopause ti o fini affect tin mo pe reactions ma wa reactions elomi ma konra elomi ko si to ba tin de age kan o ma konra elomi loss of irun o ti ye yin elomi ko ni le sun elomi ara e ma ma gbona orisirisi lo ma mu dani but awon okunrin mama konra o se bayi o se gbada o sawo ejo eyin dadi wa I am saying this night ejo calm down please just calm down eje ase jeje e da kon tori olohun mo

0: ṣẹ́jú.
1: Ẹ̀yin èèyàn ẹ tún lọ darapọ̀ mọ́ wa lórí Facebook Live at 32FM949 fẹ̀yìn ẹ̀. 32FM949 fẹ̀yìn ẹ̀. Tàbí kẹ̀ lórí YouTube 32FM949 fẹ̀yìn ẹ̀. Ẹ lọ síbẹ̀ darapọ̀ mọ́ wa ẹ bá wa ṣí ẹ̀. Ẹ ṣí ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ kékeré tá à ń fún yín. Ẹ jẹ́ kí kíni? Ẹ jẹ́ káwọn èèyàn náà jàǹfààní ẹ̀. Kì í ṣe wípé ẹ̀yin nìkan ni kẹ́ ẹ jàǹfààní ẹ̀ mọ́ ìyá òun. Ara nǹkan tí mo sọ ńlẹ̀ nígbà yẹn nìyẹn. Ẹ mọ̀ bóyá ẹ̀yin ni transformer ẹ lò mí. Bẹ́ẹ̀ ṣe jẹ́ transformer ẹ jẹ́ òpó kan ṣoṣo táwọn èèyàn mọ táàpù lára ẹ̀. N tí wọ́n fẹ́ táàpù lára yín ni bí irú ètò àǹfààní kan ni. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. 32FM949 fẹ̀yìn. Ẹ má jẹ́ ká ṣètò yìí lásán lébi pé ká kàn gbọ́. Ẹ jẹ́ á lọ wò lórí social media Facebook 32FM 32FM949 fẹ̀yìn ẹ̀. Ká dẹ̀ ṣí ẹ̀ sáwọn èèyàn kán lè lọ wò. Ó ti yé yín bó ṣe yẹ kó jẹ́ nìyẹn. Ká má di aládàáni kan jẹ. Ọmọ jẹ́ wípé àǹfààní ara wa nìkan la mọ̀. Àmọ́ tọmọ ẹlòmíì. Ó ti yé yín. Forward. Ẹ mọ̀ pé mo ti sọ fún wa wípé bóbìnrin bá ṣe ń tọ́jú ara rẹ̀ kọkùnrin náà mọ̀ tọ́jú ara rẹ̀ ṣáṣá ṣe rí mo ṣe sọ pé àwọn ọkùnrin náà ń tọ́jú ara wọn àwọn ọkùnrin kan ò mọ̀ wípé ó yẹ ká mọ̀ tọ́jú ara wa o ẹlòmíà wò pé kò ní mí ni à ń dàgbà lọ náà nu ẹ wò ìtọ́jú ara ó ṣe kókó torí ọjọ́ alẹ́ ni ó ṣe kókó ó ti yé yín ṣé mọ̀ pé ẹ jẹ́ kí n fi ṣe example nsìn irú àwọn bàbá wa tó ṣe pé wọ́n ń ṣe auto mechanic mechanical engineering ẹ mọ̀ pé iṣẹ́ agbára ni wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀yìn wọ́n tún sílẹ̀ wọ́n gbárin mọ́rin wọ́n ṣe gbogbo ẹ̀ àbáwọn tó jẹ́ wípé agbẹ́ náà ni wọ́n tán máa ń gbẹ́gi ó ti yé yín iṣẹ́ agbára ni gbogbo àwa tá a bá ń ṣiṣẹ́ agbára bẹ́ẹ̀ yẹn ẹ máa rántí pé mọ́zù wa ọjọ́ alẹ́ ó ṣe kókó ẹlòmíì ó ti gbẹ́gi yóò ti ṣiṣẹ́ látàárọ̀ àti satisfy ìyàwó ńlé kò ní lè satisfy ìyàwó ńlé and these are the most important assignments ta need láti meet up because some women will never take it for you and they will never understand wípé iṣẹ́ tẹ́ ẹ ṣe lọ ó ti rẹ̀yìn some women will keep complaining pé kò bá mi sùn kò fọwọ́ kàn mí lóòótọ́ iṣẹ́ agbára lẹ ṣe lọ látàárọ̀ ẹ wo ìtọ́lọ́run kan mọ yín nù kádàrá tá a yàn mọ yín nù kádàrá aláwọ̀ mo ṣe sọ lẹ́ẹ̀kan ó ti yé yín kádàrá tọ́lọ́run kan mọ ẹ̀yìn nù ẹ ṣiṣẹ́ lọ ẹ bá lagi ẹ bá forí lùpẹ̀ kẹ́ ẹ ti gbogbo ẹ gbọ́dọ̀ mówó wálé fún ìyàwó yín láti fi jẹun àtàwọn ọmọ yín ẹ sì lẹ́tọ̀ọ́ láti gùn lásìkò ìgbà tó tọ́ àti bó ṣe yẹ ìtọ́lọ́run ọba sọnù ẹ wo ààyè tọ́lọ́run fi yín sínú òun náà sì máa ràn yín lọ́wọ́ láwọn ẹgbẹ́ kan yóò dáná fún yín bomi sí balùwẹ̀ mara yín yá gágá sọ̀rọ̀ tùnú fún yín ṣàwádà fún yín ṣe gbogbo ẹ̀ fún yín ẹ̀tọ́ tí yín ni wípé kẹ́ ẹ ṣe ìyẹn tó bá tọ́ àti ètò yẹ fún kì í ṣe ìtẹ́wàdé tẹ́wà nípa ẹ̀yìn ń ro mí o ẹ̀yìn tí ń bá ń ro yín torí ẹ̀ la fi sọ pé ẹ tọ́jú ara yín ẹ̀yìn tó ká kò kó lè nà yín tó bá jọ má gbòjẹ̀dí ẹ rà á lé mi sọ pé ẹ lọ́ọ́ ra gbọ́ àfàtọ́ o yín ni ẹ lọ́ọ́ ra gbọ́ alé o yín ni ẹ máa lé gbogbo ẹ lẹ̀ kẹ́ ẹ bá yé ẹni ẹlẹ́ni jẹ́nu ilé o torí àwọn ẹlòmíì bí wọn bá tíì dá bíi mẹ́rin márùn-ún pọ̀ wọn ì tíì ṣeré fún ìyàwó wọn ẹ máa bá ìyàwó yín sùn bí ẹ ń pé girlfriend ẹ rọ pé girlfriend ẹ yìí dáríji girlfriend ẹ máa nà wọn náà kùnà ni ìyàwó yín nú ilé tó yẹ kẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ẹ ti ẹgbẹ́ náà àwọn kan wà tó ṣe pé wọ́n máa ń ṣe ìyàwó jẹ́jẹ́ àwọn kan wà tó dẹ̀ yẹ pé girlfriend ìdíwọ́ bọ́n ṣe ń na girlfriend níta náà wọ́n ṣe máa ń na ìyàwó nú ilé tó bá rí i pé ó sún ìyàwó wọ́n padà lọ na girlfriend níta ó very ó wọnú ara wọn ni àwọn kan aṣàlèbáṣebàṣá ni wọ́n aṣèyàwó jẹ́jẹ́ ni wọ́n tó dẹ̀ jẹ́ wípé àwọn eléyìí tí mò ń sọ ẹ̀ kàtígórì yẹn ìyàwó wọn libido ẹ̀ high ẹ tẹ́ láti understand nǹkan tí mò ń sọ ara àtọ́jú ara náà ni mi ń sọ o libido ẹ̀ high kò dẹ̀ nílé sọ fún yín wípé òkè I want to do this thing kẹ́ mọ̀ sọ wípé bí wọ́n ti ń bọ̀ sùn ń ta understanding knowledge ninu marriage wa, we have to understand each other. That is it. That is the fact. We have to understand each other. When your wife, when your wife keeps calling you, but my dear, I want to do this thing. Understand the emo we pay time you need in. It's not like we pay kwa masa we pay. Eh, ah, seba se lana. Eh, seba se kini kan. Rara o. Kisepe tuwa manse, eh, one hand do eh, your buke. Oh, mo, ni le so yipe, ton, loron eh, satisfy ye. She en so fofo kanfu yin. Ay, ma, ye married woman ta. Ti wan wa boy kiri. Ton satisfy yon. Eh, yin she ti yin yo boke nule. A won married woman, mi o duro jema, won duro man. Won man wa boy kiri. A won boy ita an so yi. A won go ofe girlfriend zi man. Because won man yipe, ah, I want ya wo le shuo, won ba fe kusi be. Won ba na won magun. Won mo pe ki se pa won fe na wo fun won, ka won sha ti munu won dun ni. Elomi wa to se pe se mo wi pe iyawo le tin sugar mommy enikan ni. Ko buru, e mo je ntu de be. Bi e je ntu, e je farabale tu fun yin. Iriri ti mo nfe ti ara mi gbo, o nlele yi o. Voice messages ta won eyan se si mi o mo so fun yin yi o ke mo sa yi pe to lore te o wi ebi ko ma gba permission ni ko to di pe mo soro won le ni pe e so e mo daruko e mo play voice note bo e le fi seto ini mo fi seto yi o iyawo le ti yin sugar daddy as in sugar mommy enikan ni o be ba bo yawo yin yewuke yewuke ke bo bi eni pe yan faso sinu omi ko wa mu bo se fi nu omi na ko ju bota bi nkan mo ekunrin yin o ba le e lo moju to ko le satisfy yawo yin ninu ile ke ma je pe ironu pe won ba won ba yawo yin sun nu ile abi won ba sun tajare o ni o po ta yin e di pe atata ki n wole ye di pe e jo nja e n lura yin en lera yin go en se gbada en sawo yo di pe igbeyawo tuka iru won si ni se nti te lo yan le tabi igbeyawo ba tuka ijo tori olorun se ru poran yin iru won iranyan. This is just the real fact I am telling you. It is better for you to do what make hay while the sun shines. Hey, orun ti nbe loke o si ta so gbe o se ra won omo yin ton ba gba yawo yin mu di we ba won yawo yin se nyata o koja be o won si ri ya fun yin ninu le ngba teyin na wa ndu won dada e toju ara eyin e mo pe yin kako eyin yin kako e se dada e ma se 1 minute e ti da e se 2 minute e ni lo 5 minute e ti da elomi o wa mo po se wo ah we fi mi le wo sa se nkan ti wa se ko dide jare Olorun o sanu gbogbo nkan beyen ni oda ke mugbe yawo ogun ke mugbe yawo ogun e jo ntori Olorun eyin ba le wa e toju ara yin o wa very important so that you will be able to satisfy your wife even if you have a girlfriend girlfriend gan o le mo fo mi lo ko mo so fun yin toro mo wi pe kin to ki sa se pe fe fe on sile inu re o mo dun ni pe egbo ngbo kugbo in te mo se nti yin ni bi te mo mo nu sugbon yawo yin that your wife she is very paramount to me. You must make her happy sexually. You must make her happy sexually ki se wi pe ke wa mo fi orun ke mo fi gbogbo e ke mo fi ya je ke mo fi dun ko da o ko da rara tori na eje atoju ara wa nitori ojo ale keyin wo mo kale ka mo ri wahala ka mo ri damu mo di gba ta so wi pe ya ni gbogbo o mo gbon e mo ti wole e mo se tayun zin tayun e mo ko ton ba oko ton oko ti battery o si nbe mo ti o sise mo e mo se zim zim tayun zim zim zi ani darun adia fu call kan ti mo gba njowo uncle e ni binu ni o I just have to say this e ni binu mo pe mama gbo mi lara won fans mi ni won and uncle yen pe mi won ba mi soro won lawon tin gbo program mi fe pe I think 2 or 3 days ago. I think 2 days. No, that was yesterday. Yes, Arano. Yes, Ano. I was in bed. Sorry, actually, me Jadilano. I was in bed. So, mo kan recall yen mo kan okay, let me just pick up. Ngba ti mo ma gbe, won wan try lati shalaye nkan kan fun mi. Ngba ton ma so fun mi won ba ni pe iyawo awon won ni won lo si church, won la won ala kan, won lo si church. Won so pe won ni ka won lo gba awe. Ah, fun ose mesan. Pe oko awon gbodo fowo kan won. Awon gbodo koda won fe le so pe won ni ka won mo si nkan osu. Pe ka won le wa mimo. Nine kinde pe ojo mesan abose mesan abosu mesan won ni ojo won ni ose mesan won ni ose 1 ose 2 3 weeks 4 weeks 5 weeks 6 weeks 7 weeks 7 weeks 8 weeks 9 weeks ose mesan era kun e ba nsi odo su melo won ni 4 weeks make 1 month abi okay 4 weeks 4 weeks that is 2 months and 1 week okay won sha ni kan mo fowo kan won pe awon gbadura mo ni sojojumo won mo gbawe ah won ni won sha ni pe kan gbadura iyawo yin ohun ko won ni won sin le bo won ti lo raja. I would have loved to speak to the wife but won sin le actually won ni pa won kan ni ka won pe mi ka won bere nkan ta won le se ni emi o tolu ore nte o lodo temi emi etu yigi o se gborin yen afi me gborin ti

0: nu wo emi o mo ru ogun to le mo jayan kan ni pe keyan lo gbawe fun 9 weeks awon pastor tin be lori oke gan ogun oja titi kan gba kan gba kan gba awe fun 9 weeks lai se pe yan wa nu eme Olorun sanu eyin o ku gbawe 9 weeks kan mo fowo kan yin mo so fun onku yen mo ni e pada lo e lo te won ninu o boya nkan kan benbe won ni gbogbo e la won ti se e de ro pe so won lo bi ni won la won ti pa won obi won won ni awon obi won je nikan to se wi pe digbo e mo se man ba as in pe o di won take over won hijack abi bawo mo se fe so won je ni to lase lori awon obi won somehow en ta won obi won to se na la won obi won fara mo so be it to ma ni 9 weeks na ni 9 weeks na ni e gba fo lon ni emi o etu yigi mo wa so fun won mo ni e ogun kan mo fe so adura kan mo fe so fun yin mo fe gba fun yin olohun o ni fi ogun ose mesan olohun o ni fi ja yin ko ni fi ja wa ko ni fi ja gbogbo awa tan gbo mi olohun mo ja rogun osu mesan osu ose mesan kin o fi gba o kidi mo try lati insinuate nbe yen in ti mo try lati mu butter ni ngbe yan ba wa nu ile for 9 weeks teyin o ba wa fi nkan mo kunrin re rin yawo re loju ara fodidi osu mesan la fodidi abi fodidi ose mesan lai se wi pe ara oko ku iru obirin be iwo puye ka ti e ni tara ka ti e beru olon pe my gender this is too much it's too much you can do it 3 weeks it's still good do 9 weeks is too it's too much very much I beg make I beg you if you dey hear me I beg make I use broken beg you I beg you now mama you don't do make you not do 9 weeks I beg you do am 3 weeks I'll be 2 weeks I beg adura agba e dakun tori olon iya le yan fin je okunrin ohun iru okunrin be to ba wa be bo sita e dakun tori olon ki lo fe sele I was so wi pe boya pe o se nkan ti o da but da yen ni abi kin e wo ti e ti su mi abi kin ti e ni mi se mo ni e dakun o emi etu yigi emi o si le so nkan mi e duro di ose yen ni o olohun o je kadura awon o gba eyin na le jomo gba ko si wahala la kaye le mi fi soro but idi to je kin so bota ni ki se boda yen nikan ni nkan yen se o ponta melo la fe so ebi mo ti winbi se ba won ti e se pastor ati pastor missis inu e ba won pastor mi wa nu le te mo pe enu ti mo fi n pe jesus ki fi mo so ki yen ki ma go down low olorun mo je ko buru ko ba jo se ati boya nu bibeli olorun so fun opo mo te ko re lo ko buru ma e tera mo awa mo ra won pastor to ni yawo meji tan ni yawo meta e mo bere pe kini daddy ji o fe kokuku ni so fun mo jo ko si ni so ninu water wi pe boya pe yawo keji yawo keta ni ngba yawo keji o si ni gbenu le re te ba na jijin ni o wa oju mo nri ngba ti o ni cast ya re opo obirin mi ni fi yajo ko e mo ja tan ra wa a mo so fun won pe e se bayi fun yawo yin e ma se bayi fun yawo yin eyin yawo na e ki lo de eni suru e se jeje mo fo olorun oba beyin tori olorun o e je mo ran ti oju aliki amo to ni kaluku o jiyin ise re ara ise ti olorun ni pe ko so laye loko e wa nitori pe ko si bo se le kere to ba fi le fe oko iya lo je fun you are there to protect him you are there to cover him you are there to do anything to give him anything he wants ki se wi pe ko wa mo ko mo sa wi pe danan la ai ni rogun aisan ti o ba ti sa aisan be ti o si dan to ti o sa dan wo ko kódà kò jẹ́ pé jà ló ń ṣẹlẹ̀ èyàn máa tara ìbálòpọ̀ parí ìjà ẹ mọ̀ jà tanra wa o kọ́ọ̀lù kan ríǹgì bí ẹjẹ́ ń sáré gbé ìmẹ́ ni tó jẹ́ hello ẹ kalẹ́ ẹ kalẹ́ sà.
1: Èmi náà ni Adéadé ẹni.
0: Ok sà bẹ́ẹ̀ni sà.
1: Ẹja bá ń dásí ìrọ̀ ni wọ́n pa.
0: Kọ̀kọ́
1: tí ń ṣẹlẹ̀ láàrin ìyàwó ilé mi gangan èmi ò mọ̀ láàwẹ̀ mo mọ̀ pò ń láàwẹ̀ lọ́wọ́lọ́wọ́ bó ṣe wù mí nù ìtẹ̀ tó ń talẹ́ ọ̀sán gan ni. Ìgbà fún mo bẹ̀rù bó ṣe ń ṣe mo fẹ́ gbà àjọ wa ní ilé mo ní ọmọ aláwẹ̀ oní ẹgbàgbé oní ìgbàkigbà jẹ tọkọ ọ̀hún ni oní àyẹ̀wò ìjà.
0: Ẹ mọ gbọ́
1: ó jà mí lẹ́nu débi tí mo fẹ́ ẹgbẹ́ lè wọ pé àti kì má ṣe mọ́ kì má gbẹ̀ṣẹ̀ oní kì í gbẹ̀ṣẹ̀
0: nígbà
1: tí ì ṣe tọkọ ilé mi.
0: Ewu la káyè.
1: Láyẹ̀wò ìjà o
0: oní
1: tó máa bọ̀ sí tó máa ṣe kó lọ tọ́jú ara àyẹ̀ tó bẹ̀rẹ̀.
0: Irọ́ ni bẹ́ẹ̀
1: ẹ tó ń lọ ṣọ́ọ̀ṣì jọmọ̀jọmọ̀jọ tó rí àwọn ọmọ ìjọ ẹ̀ bọ́ ti ń ṣe bọ́ ti ń jó bọ́ ti ń gbé tó ń gbé gbígbẹ́ tó ń lo aṣọ àpèwà wò
0: ọmọ
1: àtọ́sí ara wọn nìyí wò ẹ gbà gbégbé àrùn ẹ̀tọ́ ni. Ẹ máa bí tó bọ̀.
0: Ẹ ṣe é kù làákàyè.
1: Ilé ò ní ṣẹlẹ̀ sẹ́yìn.
0: Àmì Jésù kò ní ṣẹlẹ̀ sẹ́mi náà o. Ogun ò ní borí mi. Kò ní borí gbogbo wa lórúkọ Jésù, kò ní borí ilé wa.

0: Hello.
1: Hello, Daniel.
0: Hey, Kaleo.
1: gbogbo àwọn ọ̀dà dín fíìsì látọ̀dọ̀ wọn níta tó kò lè jẹ́ ká bìlíbù á bìlíbù pé ara wọn gbà ọgọ́ ní ìdíkà ni òní wà ara fẹ́ ìgbà náà lè tọ́ ọ̀dẹ̀bọ́ lómi lọ́sọ fún ma rẹ̀ ni tí ẹ̀rù ojú yẹ pé fún ma rẹ̀ obìnrin.
0: Kí ló dé tí ò ṣe lè rẹ obìnrin kéé rẹ ọkùnrin ni.
1: Tó bá wàá rẹ obìnrin òun ti always complain.
0: Ó di dandan kó rẹ obìnrin ẹ dákun.
1: Bẹ́ẹ̀ni
0: ó di dandan kó rẹ obìnrin bẹ́ẹ̀ni ẹgbọ́n tí mo ti sọ síwájú ó di dandan kó rẹ inú ilé kìí ṣe pé ẹ rò pé at times house chores ń gbà míì pé iṣẹ́ ilé kìí ṣe kékeré dúró sínú kitchen dáná kìí ṣe kékeré lọ sọ́jà látàárọ̀ tọ́jú ọmọ kìí ṣe kékeré.
1: Àwọn tó wá gba house help gbogbo.
0: Ṣé rí àwọn tí wọ́n gba house help fún tó tẹ̀jẹ́ wípé yes ó lè jẹ́ wípé libido wọn ó lò tán wò wípé ẹlòmíì wà system ẹ body system ẹ ó lè má charge fún sex ẹlòmíì wà kìí ṣe pé bóyá ó fi ṣèkà body system ẹ ó lè jẹ́ pé nǹkan tí body system ẹ tó adapt mọ́ nìyẹn torí ẹ mo fi sọ fún dádì yẹn lẹ́ẹ̀kan there is a way we can correct that.
1: Body system ẹ jẹ́ sọ yẹn. Kò work ilé but ó dẹ̀lẹ̀ work bá lè ta.
0: Ìyẹn ọ̀tọ̀ làwọn yẹn o.
1: Báàlà fẹ́ mọ̀ ìyàtọ̀ wọn.
0: Ìyàtọ̀ máa wà torí pé ẹni tó lọ ta tó lọ yàn lé ń ta bóyá ọkọ ẹ ò ṣe kí ni bóyá ọkọ ẹ satisfy ẹ nínú ilé ni.
1: Báwo la ṣe gbé ọkọ ẹ satisfy ẹsẹ̀.
0: Ọkọ satisfy ẹ.
1: Yẹ a máa complain bọ̀gọ́ pé ẹ owó ṣe jàre.
0: Ọkọ ṣẹ́ri àkọ́kọ́ náà yàtọ̀ sí kátú sọ pé ojú kòkòrò àkọ́kọ́ ohun láti yànlẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ kò wá satisfied tó náà ni ó ti eyín because ó lè jẹ́ pé level tẹ́yìn fi ń ba ṣeré ọkọ ẹ ò ba ṣeré dé level yẹn ok ẹlòmíì máa ń wá wípé kọ́kọ́ òun gbé òun reach orgasm ti ok what if ti má sọ fún yín pé obìnrin mi ò reach orgasm nínú marriage ẹ̀ rí nkọ́ obìnrin mi ò mọ túmọ̀ tó ń pè ní orgasm di bí mo ṣe ń sọ̀rọ̀ bí mo ṣe ń dárúkọ orgasm ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ for the first time ni but tó bá dẹ̀ dé ta tó bá dọ́dọ̀ yín ẹ̀yin máa gbé débẹ̀ ẹ máa bá a ṣe foreplay àyè ṣe foreplay ẹ bẹ̀rẹ̀ láti rún orí ẹ wọnú ojú ara ẹ kọwọ́ bọ̀ ẹ jẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ ara ẹ gan máa tutù tára ẹ bá wá tutù inú ilé ọkọ ẹ lẹ́yìn pé kókó sùn lè kó ṣe ẹ jọ ṣe ìyàtọ̀ ò sí ńbẹ̀ ṣé wọn pẹ́ yìí tẹ̀yìn ṣe fún yẹ ó máa rántí tọkọ ẹ bá ń ṣe fúnulé ó máa wọ wípé n tó ń ṣe yìí ò tẹ́mi lọ́rùn tó rẹ́yìn ń gbedébẹ̀ ju bọ́kọ ẹ ṣe ń gbedébẹ̀ lọ so kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ṣé mo dáhùn question yín dada.
1: Ó wà ẹ dá ìlà ọjà àjẹbí bẹ́ẹ̀ lọ lẹ yé pé àwa náà níta yín.
0: Sá.
1: Mo ní ìjẹ̀bí bẹ́ẹ̀ lọ lẹ yé pé wà níta yín.
0: Mo wọ́n kú ẹ má ṣí mi gbọ́ mi tẹ pé yín níta yún. Ṣó ti yé yín mo ní ẹlòmíì pé kó wá ẹ ṣe yóò yún nulẹ̀ kò ní ṣe o wa di ta yo mo sise in ti mo try lati so ni pe ka je kini o and then ti o ba sise ta to ba ti o ba sise na nule ka toju ara wa gege bi okunrin kinu le wa le wa effective ki ibalopo nu le wa ko le wa effective si iyawo wa in ti mo try lati explain ni beyen niyan e se sa

0: Hello.
1: Hello,
0: yes, sir. Era, sir. Yes, sir.
1: Ọkùnrin tó pè láti lẹ́kàn yẹn tí bàbá tó pè sí.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Obìnrin nìkan ló mention. Pé obìnrin máa ń ṣe ń ta ọkùnrin náà tó ń ṣe ń ta nǹkan. Àwa méjèèjì ló ní kinní wà lọ́wọ́ ẹ̀. Àwa méjèèjì ló wà lọ́wọ́ ẹ̀. Ká méjèèjì ká lọ pera wa sí àjọ tó nírònú ni. Àwọn méjèèjì là ń parọ́ fúnra wa. Àwọn kan wà nínú ọkùnrin náà tó jẹ́ pé bọ́dì wọn kò lágbára ojú ẹ̀ nígbà gbogbo. Ọkùnrin ilé tó kúkú tó bá ti rí bẹ́yẹn tíyàwó fẹ́ lágbára ju ọkùnrin lọ. Káwọn méjèèjì pera wọn kán dìjọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣe lágbára ni káwọn méjèèjì wá kí ọkùnrin háì tiẹ̀ díẹ̀ kóbìnrin náà lò tiẹ̀ díẹ̀ tó bá yẹ jẹ́ ọkùnrin ló háì kí ọkùnrin náà lò tiẹ̀
0: díẹ̀
1: kí obìnrin náà kó háì tiẹ̀ díẹ̀ kí méjèèjì lè balance papọ̀ nílé máa fi tò. Mi ò fi ní sí dàrúdàpọ̀. So ọ̀nà méjèèjì ló wà. Kì í sobìnrin nìkan ló lọ máa ń yàlè. Ọkùnrin tiẹ̀ ń rò páwọn fírì láti máa yàlè ju obìnrin lọ. So ká má fìyẹn kẹ́wọ́ pé obìnrin máa ń ṣe kinní kan, obìnrin máa ń ṣe kinní. Lóòótọ́, a mọ̀ pé àwọn kan wà lójúkòkò ni wọ́n. Ọkùnrin míì náà wà tó jẹ́ pé lójú kòkòrò ni bí ò kì í tó wọn. So àwọn méjèèjì ni ká jọ pe ara wa fún àjọ tó nírònú kí ilé wa lè
0: kó lè tòrò.
1: Tó bá jẹ́ pé lóòótọ́ la sọ pé a nífẹ̀ẹ́ ara wa, a dẹ̀ fẹ́ kí a fẹ́ kí àwọn ọmọ wa kọ́ àwọn nǹkan tó dáa ní ara wa. Kò gbọ́dọ̀ sí gbọ́mísí omi ò tó.
0: Ẹ ṣe gan ni sà. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
1: Adébíyí ni láti Àwọ̀tán Àpẹtẹ.
0: Yes sà, ẹ ṣe gan ni dádì. God bless you sà, ẹ pẹ́ fún wa sà. Ẹ ṣe sà, ọ̀rọ̀ ńlá ni. Ẹ ṣe o.

0: wọ́n ní kí ló dé ó ní tẹ̀síbóòṣì ni máa fa àdípò kò súnmọ́ mi
1: tẹ̀síbóòṣì ni fa.
0: Nígbà tí ọ̀yẹ́ tí ò fún ṣẹ́yẹ kò sí. Ẹ wá rí pé níbìdó kan àìdùn kan lọ́hùn ẹ pẹ́ ni fún ọkùnrin àti obìnrin náà. Mo rí ẹnìkan tó jẹ́ wípé òun ìyàwó ìkàkọ́kọ́ kò fẹ́ràn ká máa bá ẹni sí.

0: ma jo ba ife olohun o de olohun le nja ku o de bi mo ṣugbọn eni ke o wa o ni igba yen lo wa bere si ni ro pe olohun mo fun na ti da ko to si pe anytime to ba ti po ya na ni omo mo si e mo to jale but olohun o gbadura re o wa ku eni kan o da bi da ni le kan gan yo wa so yi pe to ba mo ko ti se tan ma ji mi le o to ba ji mi le emeta oran mi o marun mi o so ti o to ko se be to se sinu edun to ya ile ma to ba ti so pe to ba ti tawo ti yo pe so re so mo ko tun le o ma ji mi to ba ti ji mi le ni mi problem
1: ni problem emeta oran mi o
0: Ẹ̀rí pé fìtì náà ni. Ó wá gbé sí àwọn lọ́wọ́ bẹ̀ lọ́n tó lóhùn. Etí mo ní tí mo ní kọ̀ láìkì ìbálòpọ̀. Àti etí mo ní tó ṣe pé láìkì ẹ̀ kọjá géèjì. Ẹ̀rí pé àdánwò ni. Tó ní òṣèlú ni pé ọ̀yẹ̀ kó kálukú tọ́jú ara wọn ní kádẹ̀ fàdúrà tí.
1: Bẹ́ẹ̀ni ká fàdúrà tí.
0: Bẹ́ẹ̀ni ẹ̀ ní ṣiṣẹ́ o lọ́wọ́ wà pẹ̀lú.
1: Àmì àmì bàbá mi.
0: Orí ẹ̀kọ́ èmi gan gan bí mo jágbàlagbà sí ẹ̀ yìí wàhálà ẹ̀kọ́ mi lẹ́kọ̀ọ́.
1: Ẹ ṣe sá.
0: Ẹni títí ẹ̀ bá àyè ò lè pè láṣẹ́wó nà. Bọ́lọ̀ ń ṣe ni ẹni títí ẹ̀ bá sì lò ó lè pè ṣùgbọ́n ẹ̀ ti tọ̀kan ẹni kọkùnrin tọ́jú ààrẹ. Ẹ pé kọkùnrin ọ tọ́jú ààrẹ tó bá ti jẹ́ pé ó lóòjù ọyọ́ àtọ́jú ààrẹ.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ọlọ́run ó gbà fún wa.
1: Àmì àmì àmì àmì sà. Àmì. Ẹ ṣe sá. Yẹ sá ẹ ṣe gan ni sá. Àwọn ẹ̀kọ́ ńlá là ń kọ́ra wa yìí la sì ń gbọ́ ẹ̀. Hello.
2: Hello.
1: Hello, sir.
2: Kale o.
1: Yes, sir. E kale sa o. Yes, sir.
2: láta ní ìdáyẹn wà nínú ọdún wa rí pé náà wá jáde kan ló wá rí pé náà wá rí pé ló wá gbéjà kò lójú àwọn ọba mímì wọn tó fún wa dà kan ti dé kan níwọn àbíyá ọba mímì fẹfẹ òfìyà ó ti padà ní o ti di nítorí ní o fẹ tó ń gbogbo dání olùkọ òmìnir ẹni yẹn lọ bí ní 3 months 4 months wẹẹ ọpọ ti tẹrí padà. Tó o ṣe mọ àwọn tó jẹ olórí ẹsìn náà àtàwọn tó jẹ ti mùsùlùmí náà
1: Ọlọ́run ṣàánú.
2: Mo fẹ́ tó wá wo owó tí wọ́n sọ̀rọ̀ kan pé nípa ọ̀rọ̀ ilé ìwé ọ̀nà lè dìbò. Ẹni mọ̀ bẹ́ẹ̀ nìkan, ẹjọ́ yóò fẹ́ nígbà tí mo ti ń fẹ́ mi lọ, ní ẹni tí mo sọ pé mo ń fẹ́ tẹ́lẹ̀ kẹ́lẹ́ sí jáde, mo ń fẹ́ tẹ́lẹ̀ kó ń ṣe dáadáa ni. Ìgbà tó dá yóò fẹ́ bí ẹgbẹ́ ní ìbò ẹ̀yìn kò lágbára àti ṣeré bí ó ti ṣe tẹ́tẹ̀rẹ́ mọ́ kí ni ọ̀sìn tún ṣàyẹ̀wò sí ní ta kí ni ọ̀lọ́ta náà nǹkan tó wà ń ta náà
1: ọmọ ìṣe nìyí àgbàwọ̀ sáwọ́ ọ̀sìn tí wà ti sọ́la kọ́lọ́wọ́ ṣàánú.
2: Ṣé kọ́lọ́ ṣàánú yàn ní o
1: kọ́lọ́wọ́ ṣàánú kò
2: tẹ́tí ẹ̀ dín lára ọkùnrin ní obìnrin ní kò tẹ́tí ẹ̀ dín àwọn
1: mí
2: pẹ̀lú káríkù wa lórí omi tí àwọn ọkùnrin ní tí sọ̀rọ̀ fún àtúmọ̀ gbóró ọkùnrin ta àbọ̀nà gbóbìnrin ta owó tó àmọ́ náà yẹ kókó fún tọ́jú ẹ ní
1: ẹ
2: tọ́jú ìyàwó ẹnulé ọmọ ẹsẹ̀ ní
1: ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ ẹg

0: náà pé òní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Wo bí oòrùn ti yọ láti ìlà rẹ̀. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gágá. Sì kíyèsí òkè rere nì. Níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòba tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe. Ìkànnì ìfẹ́ yín ẹ. 32 FM 94.9 Èmi ìrìkí onígbòdó ló sọ bẹ́ẹ̀.

0: bọ́dọ̀ yẹyẹ rẹ.
1: They must not disgrace you.
0: Torí ẹ ní ayẹyẹ ni ọ.
1: You are sent for celebration.
0: Ìtìjú.
1: Ṣé
0: ẹ̀sìn.
2: Ẹ̀sìn.
0: Yẹyẹ.
2: Yẹyẹ.
0: Jáde lára.
2: Jáde lára ìbọ̀dọ̀.
0: Wọ́n fi àìsàn kan sí ọ lára.
1: They put the sickness in your body.
0: Olúwa nítorí tèmi.
1: Lord, for my sake.
0: Yọ àwọn ìkálẹ̀ wa pa. Yọ wọn kó pa wọn.
1: Single out the wicked in my home and kill them. Single them out and kill them.
0: Nítorí tèmi Samuel.
1: They got a fee for two Gabriel.
3: Àwọn ìkà.
1: Olúwa yọ wọn pa.
0: Àwọn ọ̀tá ògo ilé bàbá mi.
1: Enemies of glory of my father's house.
0: Ẹ yọ wọn pa lẹ́yọ kọ̀ọ̀kan.
1: Single them out and kill them.
0: Single them out and kill them.
1: Ẹ yọ wọn pa.
0: Àdúrà Jésù ló wí bẹ́ẹ̀ o.
1: Jesus said so.
0: Ó ní àwọn ọ̀tá mi.
1: Ṣé my enemies.
0: Tí ò fẹ́ kí n jọba lé wọn
1: lórí. Àtàwọn mi tọ́lé ní ọba jẹ.
0: Ẹ mú wọn kẹ́ pa wọn.
1: Bring them here slaughter them.
0: Àwọn ìka ibi àti bí mi.
1: Àwọn
0: ìka
1: ibi àti bí mi.
0: Kí ni bá sí mi? Ó yá.

ṣèjì rẹ̀ má dọ̀. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Oru àṣírí. Pẹ̀lú crossover night June edition. Látọjọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn làpò rí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ.